0: ẹjẹ kí a gbàdúrà. Olúwa wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ṣeun, torí pé ẹjẹ́ kí a jí sílẹ̀ àlàyé lówùúrọ̀ yìí. Olúwa gbọ́ pẹ́ wa, bí a ti lọ lóhùn ní Olúwa bá wa rìnrìn àjò wa. Ògo ni forúkọ yín, Jésù Kristì Olúwa wa. Orúkọ mi ni Àlùfáà Mósè Adémọlá Gbopọlá. Ẹ̀yin ará, ẹjẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé fún wa ní oore ọ̀fẹ́ láti wà ní ayé lónìí, láti jí sí ilẹ̀ àlàyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ dì mú lónìí bí ẹ ti ń lọ. Ǹlẹ́ ó rí nínú ìwé orin Dáfídì orí 23, ẹsẹ̀ kìíní tí ó sọ pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Bí o ti ń lọ lónìí, mo gbàdúrà fún ọ, o kì yóò ṣe aláìní, yóò dára fún ọ. Wàá rí àánú gbà. Gbogbo ẹni tí o gbẹ ohun tó dára ń gbẹ lónìí lówùúrọ̀ yìí tí o ti jí tó ń lọ jáde, Olúwa yóò bá ọ lọ. Olúwa yóò pèsè fún ọ. Olúwa yóò fún ọ lánàá. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o. Nígbàrapọ̀ sílé, wàá rí ògo Ọlọ́run, Jésù Kristì Olúwa wa.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله وبركاته يجب يسيوا لون يتعمى في براوصر هنا نقول من لم يتغذى قلبه بنور الإيمان فسيرى العزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال وكاومي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ọmọ jẹ́ ìmánì tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ọmọ fọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ọmọ rí tí ọmọ bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láre má bá ní mọ́ bá kíní ìjẹ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hun ni ibẹ̀ lẹ́ti máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín muhammadul maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith italimi al arabi wal islami wassalamu alaikum wa rahmatuhu wa barakatuhu.

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò.
1: Mo dé sí aláwọ̀ fanú bá mi ṣe.
2: Àánú ṣe tẹ́tọ́ máa fọ̀hùn láyọ̀ nípa ojúbọ ènìyàn. Bí ìrọ̀ṣẹ́ ọlọ́wà láyè wòlí àti ajé rẹ̀rẹ̀ Fẹ́mi dá ìrọ̀ bàbá àánú yanjú ẹ̀. Wòlí tí ọlọ́run gbé àánú rò fún ìran àti àkókò tí a wà yìí. Àánú yanjú ẹ̀. Ìgbòkòtò Thursday, gbẹ̀gẹ̀dẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ni àánú ti yanjú ìṣòro ọ̀pọ̀ ènìyàn. Àánú ju àánú lọ. Bí ènìyàn kò bá ti bá wọlé ẹ̀ pàdé, yóò máa tàràkà kíni. Ṣùgbọ́n lọ́jọ́ tó bá pàdé àánú tó ká ju ẹ̀. Lọ́jọ́ náà ni àánú máa yanjú ìṣòro tó ń bá kiri. Pẹ̀lú ìfẹ́ Ọlọ́run ìwòlé àdájí rere ajẹ́ Fẹ́mi dá ìrọ̀ bàbá àánú yanjú ẹ̀. Ọjọ́ tí àyẹ̀mọ́rú bẹ́ẹ̀ ni pàdé mọ́ sí ọjọ́ náà látún àyẹ̀mọ́rú bẹ́ẹ̀ nìkan. Bí àánú yanjú ẹ̀ Thursday yìí, ní aago mẹ́sàn-án òwúrọ̀, la máa tún ìta ayé ẹ̀jẹ̀ náà kan lójú ẹsẹ̀. Kò yọ ẹnikẹ́ni sílẹ̀ gbọ́ngbọ́n ẹ̀yà, èdè àti ẹ̀sìn pátá. Ó yọ ní Christ Apostolic Church, Goshenland District Headquarter, àánú yanjú ẹ̀. Behind Monarch Luxury Hotel, táwọn mìíràn mọ̀ sí Mariam Hall, ìyàtọ̀ sápàtì, opposite Onororo Estate, Gamon Road, Ìlọrin Kwara State.
3: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
4: Hallelujah.
3: Mo kí Ọlọ́run tó dá ọ̀run ọ̀hún ayé.
4: Yes, sir.
3: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Jọ tó o bá ní omi lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ báyìí, o lè bá mi mu síbẹ̀. Ibikíbi tó o bá wà tí omi bá ti wà lọ́wọ́ rẹ, bá mi mu sí ẹ̀gbẹ́ rẹ báyìí. Jẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ ní kànnì tí o ti ń gbọ́ mi yìí. Mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ ní orúkọ Olúwa Jehovah. Ọfà apani díẹ̀ díẹ̀ tí wọ́n fi ta ọ lọ́rẹ. Lójú àlá, lójú ayé, lórúkọ Jésù, ọfà yẹn gbiná.
4: Amen, Jésù.
3: Ọfà apani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ẹsẹ̀ rẹ. Ọfà apani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ọpọlọ rẹ. Ọfà apani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ikùn rẹ. Ọfà apani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ọyàn rẹ. Mo sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ Olúwa Jehovah. Ọfà yẹn gbiná. Mo kéde ní orúkọ Olúwa. Alágbára tó ní lójú nǹkan ni wọ́n ṣe máa kí ọkú oríire. Èmi wí lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ilẹ̀ máa bèrè ẹ̀mí ẹ̀. Ẹni tó ní pé nígbà tó ń bá wà láyé, tó ní òun ò ní gbà kan kí ọkú oríire. Lórúkọ bábá ọmọ àti ẹ̀mí mímọ́. Ilẹ̀ máa bèrè ẹ̀mí ẹ̀. Mo gbàdúà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ìdààmú tó wà nínú oṣù yìí, ẹkún tó wà nínú oṣù yìí, ikú tó wà nínú oṣù yìí, tó bá ti ṣàmí, ó yẹ kúrò lórí ẹ. Ó yẹ kúrò lórí ẹ. Ó yẹ kúrò lórí ẹ. Mo sọ àsọtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀. Wọ́n máa ń mú kán pín aṣọ ènìyàn àti ẹrù ènìyàn lẹ́yìn rẹ̀ lójijì. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ìṣẹ̀lẹ̀ yẹn yẹ̀ lórí ẹ̀. Mo sọ àsọtẹ́lẹ̀ ogun tó wọ ara rẹ ní ọ̀gànjọ́ òru. Ogun tó wọ ara rẹ ní ọ̀sán gangan. Ogun tó wọ ara rẹ ní àjìn. Bó wá ń dà ọ́ láàmú. Tó ń jẹ́ kó o torí òkè dórí òkè. Tí àdúrà rẹ ojú pé Olúwa wò mí sàn. Mo sọ tẹ́lẹ̀ ogun yẹn gbiná. Ogun tí wọ́n fi ìfòróró yàn pèsè ayé ẹ. Ogun tí wọ́n fi ìfàyàkàyà pèsè ayé ẹ. Ogun tí wọ́n fi ìwẹ̀ odò pèsè ayé ẹ. Ogun tí wọ́n fi oúnjẹ ojú àlá pèsè ayé ẹ. Ogun tí wọ́n fi ogun ìbálòpọ̀ pèsè ayé ẹ. Ogun tí wọ́n fi òwú aláǹtakùn pèsè ayé ẹ. Àṣẹ jáde sí ọ.
4: Bàbá
3: tó o bá ti ṣàmì.

0: tó le. Ogun yẹn gbiná.
1: Ame Jésù.
0: Okun aláǹtakùn.
1: Ẹ̀mí mi bá
0: wò. Tí kò lè dé igi.
1: Olúwa.
0: Ṣùgbọ́n tó máa fi ń di àyànmọ́.
1: Jésù.
0: Tí wọ́n fi di ayé ẹ mọ́lẹ̀.
1: Jésù.
0: Tí wọ́n ní àwọn ti di ọládé pa.
1: Jésù.
0: Àṣẹ jáde.
1: Bàbá.
0: Ní orúkọ Olúwa Jehovah.
1: Ẹ̀mí
0: mi bá wò. Ó yẹ ọfà yẹn gbiná.
1: Ame Jésù.
0: Ogun yẹn lana.
1: Ame.
0: Ogun yẹn lana.
1: Ame.
0: Ogun yẹn lana.
1: Ame.
0: Mo wọ jogbojogbo agbára Ọlọ́run.
1: Yes.
0: Ọwọ́ ti Olúwa máa ń gbé lé àwọn ènìyàn ńlá.
1: Yes, sir.
0: Ọwọ́ ti Ọlọ́run máa ń gbé lé àwọn tó ga.
1: Yes.
0: Tí wọ́n máa fi ń dìde.
1: Yes.
0: Mo bèrè ọwọ́ yẹn látòkè.
1: Ẹ̀mí mi máa.
0: Ìwé Daniel yẹn sẹ́.
1: Yes, sir.
0: Orí kẹwàá mọ̀ ni. Ẹsẹ̀ kẹwàá ni.
1: Yes, sir.
0: Ó ní ọwọ́ kan kan mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó gbé mi kúrò lórí ekún mi.
1: Mm.
0: Mo máa fẹ́ràn ẹsẹ̀ Bíbélì yẹn.
1: Hey.
0: Ọwọ́ kan kan mi.
1: Ó kan mi.
0: Ó gbé mi kúrò lórí ekún mi. Mo sọ tẹ́lẹ̀ ọwọ́ tó máa ń gbé àwọn ẹni ńlá dìde tó máa ń sọ̀yàn di gómìnà tó ń sọ̀yàn di ọlọ́lá tó ń sọ̀yàn di ààrẹ ọwọ́ yẹn kó kàn ọwọ́ tó máa ń sọ àwọn èèyàn dọ́ba tó máa ń sọ àwọn èèyàn dìjòyè tó máa ń sọ àwọn èèyàn dọ̀ga iléeṣẹ́ tó máa ń gbé èèyàn kúrò láàrin ọkàn tó máa ń gbé pẹ̀lú àwọn ọmọ aládé ọwọ́ yẹn mo bèrè fún ẹ pẹ̀lú àṣẹ olódùmarè ó yá ọwọ́ yẹn kó gbé ọ dìde
1: amẹ́ jésù
0: ọwọ́ yẹn gbé ọ dìde
1: amẹ́
0: ọwọ́ yẹn gbé ọ dìde
1: amẹ́
0: ọwọ́ yẹn gbé ọ dìde
1: amẹ́
0: ẹni tó lòun lálàá kó òun ju ọ lọ ẹni tó lòun ríran pé òun ju ẹ lọ ṣèbóun ló lálàá ìwọ kọ́ ló lálàá ṣé ìwọ náà máa wá sùn ni ìwọ náà ò ní sùn ẹni tó lòun máa jù ẹ lọ láyé tó ní gbogbo ibi tó o bá dé láyé pé òun ni wà máa bá wájú ẹ kò sí problem kó náà múra èmi sọ tẹ́lẹ̀ gbogbo ẹni tó sọ pé ẹ̀yìn ni kó máa tọ̀ pẹ̀lú àṣẹ olódùmarè ọwọ́ olúwa tó máa ń gbé ní sáré ọwọ́ olúwa tí ẹnikẹ́ni ò lè lè bá ọwọ́ olúwa tí kì í padà sẹ́yìn kó gbé ọ dìde kó gbé ọmọ rẹ dìde kó gbé ọ dìde kó gbé ọmọ rẹ dìde kó gbé ọ dìde kó gbé ọmọ rẹ dìde mo sọ tẹ́lẹ̀ ẹni fẹ́ pa ọ lọ́mọ ẹni fẹ́ pa ọ láyà ẹni fẹ́ pa ọ lọ́kọ ní oṣù yìí irú èèyàn bẹ́ẹ̀ kó fẹ̀mí ẹ̀ di ọkàn rẹ balẹ̀ àánú yanjú ọ̀rọ̀ rẹ jésù olúwa wa.
1: Ame, ame, ame lorúkọ Jésù.
0: Orúkọ mi ni wòlíì àti ajínrere dókítà Fẹ́mi Joshua Dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ látinú ìjọ Christ Apostolic Church Goshen Land ilẹ̀ àánú yanjú ẹ̀ tí ó wà ní ẹ̀yìn Monarch Luxury Hotel tí àwọn èèyàn mọ̀ sí Mariam Hall ní ìdojúkojú Olóròrú Estate ní ìyànà Ṣapati Gomo Road Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi níbi gbogbo tó ti ń gbọ́ ohùn mi báyìí mo fẹ́ ká sí Bíbélì mímọ́ wá sínú ìwé onídàájọ́ orí kẹfà ìwé onídàájọ́ orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní dé ìkẹjọ là ń lọ a máa kà láti ẹsẹ̀ kínní dé ìkẹjọ ọmọ bá mi kàwé.
1: Àwọn ọmọ Israẹli ṣe búburú ní ojú Olúwa.
0: Àwọn ọmọ Israẹli ṣe búburú ní ojú Olúwa.
1: Olúwa sì fà wọ́n lé Midiani lọ́wọ́ fún ọdún méje.
0: Olúwa fà wọ́n lé Midiani lọ́wọ́ fún ọdún méje.
1: Ọwọ́ Midiani sì lé sí Israẹli.
0: Ọwọ́ Midiani lé sí Israẹli.
1: Àti nítorí àwọn Midiani.
0: Àti nítorí àwọn Midiani.
1: Àwọn ọmọ Israẹli sì wá wọn ni.
0: Yes.
1: Fún ara wọn.
0: Fún ara wọn.
1: Tí ó wà ní òkè.
0: Aha.
1: Àti ní ọ̀gbun.
0: Yes.
1: Àti níbi agbára wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó sì ṣe.
0: Ó sì ṣe.
1: Bí Israẹli bá gbin irúgbìn.
0: Tí Israẹli bá gbin irúgbìn.
1: Àwọn Midiani a sì gòkè wá.
0: Àwọn Midiani a gòkè wá.
1: Àti àwọn Amaleki.
0: Àti àwọn Amaleki.
1: Àti àwọn ọmọ ìlà oòrùn.
0: Yes.
1: Wọ́n ó sì gòkè tọ̀ wọ́n wá.
0: Wọ́n gòkè wá bá wọn.
1: Ojú sì pọ́n Israẹli gidigidi.
0: Ojú pọ́n Israẹli gidigidi.
1: Nítorí àwọn Midiani.
0: Nítorí àwọn Midiani.
1: Àwọn ọmọ Israẹli sì kígbe pé Olúwa.
0: Àwọn ọmọ Israẹli kígbe pé Olúwa.
1: Ó sì ṣe.
0: Ó sì ṣe.
1: Nígbà tí àwọn ọmọ
0: Israẹli kígbe pé Olúwa.
1: Nítorí àwọn Midiani.
0: Aha.
1: Olúwa sì rán wòlíì kan sí wọn.
0: Olúwa rán wòlíì kan sí wọn. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi.
1: Yes, sir.
0: Kì í ṣe àṣìṣe fún ọ láti máa tẹ̀lé mi ní ojoojúmọ́. Gbogbo ènìyàn sórí ohun tí mo fẹ́ fi gbàdúrà fún ọ ní òní òun ni ohun tó máa ń pọ́nni lójú. Ẹ gbọ́ gbogbo ènìyàn níbi gbogbo tó ti ń gbọ́ mi àwọn ohun kan wà tó máa ń pọ́nni lójú to ba wo ese kefa yen o ni oju si pon Israel gidi gidi awon nkan kan wa ti o ta ma nlo lati fi pon yan loju ninu aye e gbo wa ri pe mo ti daruko enikan ninu e bayi bi mo se nsoro yi ohun mefa lo ma pon ni loju mo le so ju be lo sugbon boya ma sare so mefa ninu awon ohun ti o ma pon ni loju awon ohun to ma pon ni loju apoko leleyi ese a ma pon ni loju kini mo pe
2: ese a ma pon ni loju
0: to ba wo ese kini yen o ni awon omo Israel si se buburu ni oju Oluwa Oluwa wa fi won le awon tani lowo awon midiani gbogbo omo Olorun to ngbo mi ese a ma pon ni loju ese a ma mu ki Olorun wo fa yan fun iponju ati wahala ati idamu mo so aso tele gbogbo ese eyi to mu ki iponju o de ba o loni gangan loruko Jesu adari ese na ji o malika ruka zalia kapa rekata luka zuta kapa liadaya leka sota lia kaporia bazuta eru aba a gbogbo ese eyi to mu ki iponju o de ba o o gbogbo to ti se seyin eyi to fa iponju on to nla koja yi to ba ti se ami anu koja lori e loruko Jesu adari ese ji o ekeji ni eleyi woli Joshua awon to ma pon ni loju mo ti daruko akoko kini mo pe ekeji re o ota a ma pon ni loju ota a ma pon ni loju bibeli wi pe nigbati eniyan sun ota re wa o pon epo si alikama o si bati e lo egbo nigbati ologba ji ti awon eyan ri wipe epo ti dapo mo alikama ologba so pe ota ni o se yi kini mo pe
2: ota ni o se yi
0: ota ni o se yi egbo sa ota ma pon ni loju awon ota ti won je ota eyan ota omo iya wa
2: ota omo iya
0: be ni won jojo biyin po a de ma se lara e e de jojo sunu kan ni sugbon o ri pe ohun to n sele laye e odo ohun lo ye ko ma sele si ohun le gbon e ohun lo ye ko ma ni nkan to n ni wa de ma se fun bi egbon a de tun ma pon e loju o le lo si bi omo ko lo ma fi pon e loju mo so aso tele malia kayaba ota omo iya to ni ota aladugbo to ni ota ore kan soso to ni to ro pe ore ni sugbon to jota to pon e loju lori omo lori oko lori ise loruko Jesu owo Oluwa ma wuwo si lara gbogbo ota to pon e loju eleyi to mo owo Oluwa ma wuwo si won lara je ki so si Joshua eketa re o awon ti asiri ola re tu si lowo awon ti asiri ola re awon ti won so revelation e loju won idi niyan nigba mi ti eniyan ba ni ojo ola to da to ba je woli ti opolo re pe ti o mo ise woli dada a ki soro ola loju awon eyan
2: a ki soro ola loju awon eyan
0: rara o to ba je ni to je woli be ni ti olorun n lo dada gbogbo agbara ni mo le fi so ki se gbogbo eyan to wa n church to wa church lo feran eni to n soro e bo idi niyan o le so si eti eni yen o to luwa fi han mi ni parere ti o ba sele a pada wa dupe pe o so publicly iyen o pe en woli o le fi kogunja ti o ba gbadua awon ti asiri ola re tu si lowo awon ti won bi oloju won awon ti won saso tele loju won se ki so aso tele si o ta ba ri pade to ti lo ta ba ri program to ti lo ti won so revelation ogo ola fun e sugbon ti awon to wa nbe finu tako mo gbadua anu olodumare o ya ko lo gberan re jade ipade di ojo Thursday ago meso abo aro ni ile anu yanju e je ke mi ti wo pade ago meso abo aro ni ile anu yanju e o wa leyin Muna Close Hotel ni doju koju olororo Estate Gomo Road Ilorin Kwara State ago meso abo ni iwo na ri pe o wa nbe 080 0802 40 4977 080 0802 40 4977 alafia fun. mi ba balẹ nipa ojo balẹ ata sharashara diamond fm 88.7 ni gbele kwara oba gbogbo won la ase
3: diamond 88.7 fm o gbon tarigi niwa Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

àwọn òbí mi bá sọ tàwọn àbúrò mi àtàwọn ẹyìn fámìlì wọn ìyàwó àtàwọn ọmọ wọn ọlọrun dẹ ọlọrun dojú tì mí ọlọrun jẹ kí wà discourage olúwa ẹ ti sọ fún wa pé lóṣù pé we have peace pé we no peace àti pé aláàánú ló máa wá wá miraculously towards the ending of April bí wọn ṣe bẹ̀sìn fún mi níṣẹ́ ìyẹn mo fi san owó gbèsè tán ní lára gbèsè tán ní kí n san 1st of May lóṣù yìí báyìí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ mo dẹ̀ ti ń ṣiṣẹ́ olúwa tẹ́bá rí payslip tó ń sọ fún mi dáàdì ẹ̀rí mi nìyẹn payslip tó ń sọ fún mi báyìí òun ni pé láti january mi ìdó tí mi ìrówó kankan gbà wọ́n san payslip 1600 fún mi 1700 plus lóyẹ kó jẹ́ wọ́n bá ti wọ́n yọ tax àtàwọn kankan bẹ̀ òní mò ń wò báyìí lọ́wọ́lọ́wọ́ èmi 1600 èmi 1600 pounds láti january tí mi ò rí iṣẹ́ olúwa nǹkan tí mo fẹ́ sọ ni pé mo tètè fẹ́ jẹ́rìí mi kíákíákíá God is good.

0: ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi, alfa omega ìwọ lọ́pẹ́ ẹ̀rọ lógo àtọ lọ́la ọlọ́la. Mo dúpẹ́ bàbá mi Ọlọ́run ṣeun, mo dúpẹ́ torí ẹnijọ́ mẹ́ta yìí bàbá mi nǹkan le olè, àmọ́ mo dúpẹ́ mo rí ìrànlọ́wọ́ ọpẹ́ mi àkọ́kọ́ nìyẹn 100,000 ní káfíra oúnjẹ sílé fún ọdún. Mo dúpẹ́ mo rí ìrànlọ́wọ́ fóònù mi náà gba tí omi wá di márùn-ún, fóònù mi náà ojú ẹ̀ fọ́ mi ti ẹ̀ mọ́ bó ṣe ṣe kò jábọ́, ojú ẹ̀ ṣàdédé bíláàkì wá ni, àmọ́ ọjọ́ kẹta ni mo rí àánú Ọlọ́run gbà. Mo dúpẹ́ bàbá mi omi ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Iṣẹ́ àkọ́kọ́ tó mi kọ́kọ́ ṣe ni pé abẹ́ ọkọ̀ mi ti kú láti bí 2 years.
1: Ẹ bá ń rewind, ẹ jẹ́ rewind. Kí mọ̀mọ́ ló ti kú?
0: Abẹ́ ọkọ̀ mi ti kú láti bí 2 years.
1: Ẹ ń bá ti lè gbọ́ràn omi tó ní àṣẹ, a tún lórí Facebook nísìn. Tó bá ti di 6:30, a tún lórí YouTube. Ẹ wá Ọdẹ́kúnlé Epaphras kan lórí YouTube. Wọ́n mọ̀ wò mí live 30 ẹni wò lé Ọdẹ́kúnlé Epaphras. Rédíò ló ti ń gbọ́ mi báyìí. Ó rí mi face to face. Ọdẹ́kúnlé Epaphras. YouTube, TikTok, Facebook. Ó ti rí mi ń bẹ̀. Omi wọ́n lábí ọkọ̀ àwọn ti kú láti bí 2 years. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n tún ní ìfimántù kan gbogbo èèyàn lọ́wọ́ láàárọ̀ yìí. Bọ́ lóun bá lè fún ọ lágbára, ìwọ tó bá lè yára wá, a tún ṣe nǹkan míì tó yàtọ̀. Màá bu omi 7-7 sí mántù yẹn. Ẹ̀yin ọmọ fọwọ́ kan ní tútù báyẹn. Yàwó wo! Yàwó ohun tí ó tẹ̀lé. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ mọ̀mọ́ ìtàn ìjìnlẹ̀. Inú mi sì ń dá dùn láàárọ̀.

Orúkọ mi ni Kọ̀yàdé Sunwó láti ìlú Ìkòròdú ni mo ti wá. Èmi lọmọ ìjọ yín lórí afẹ́fẹ́. This is the first time to my give testimony. God has been doing it very well. Ọlọ́run ṣe fún mi. Ìgbà míì tẹ bá ní nǹkan tẹ bá ní ká ṣe, instruction tẹ bá ní ká ṣe, máa ń tèkì ẹ̀. Ǹjẹ́ máa ń rí pé Ọlọ́run máa ń ṣe ìyanu. Tówó èèyàn bá tẹ pọ̀, mo ṣáà rí pé Ọlọ́run máa ń fún mi ló. Ǹjẹ́ máa ń san ìdá mẹ́wàá mi, gbogbo nǹkan tẹ bá ní kán ṣe tó bá ti ń wà lọ́wọ́ mi, máa ń ṣe. Nítorí ẹ̀ ní ṣe wá fọpẹ́ fọ́lọ́run, forí látọ́lọ́ ṣe fún mi. Lẹ́yìn ta ṣe prayer sí omi mẹ́wàá ta ni ká ṣe, mo rí pé Ọlọ́run ṣe ìyanu. Ẹnìkan tí mo respect wà fún mi lówó, ó fún mi ní owó. Ǹjẹ́ ti yọ ìdá mẹ́wàá mi, mo ti san. Thank you very much, sir.

praise the Lord. Mo fe dupe lowo Olorun alaye to se ore nla fun mi. Oruko mi ni Tijo Ife Oluwa. Ni ana leyin ta we omi orun si ni o, because gbo awon ko ti mo tin foju sona fun pe life contractor is that ki kan ma da ki mi to bere se nwole ki kan ma da, but gbogbo nkan ti mo ti n foju sọnà fun lati upper week jẹ lasi o kan dabẹ ni gbogbo ẹkan dede da paye all of a sudden awọn iṣẹ ta ti yi pari ti ẹkan ti gba proof aka ti gba owo gbogbo ẹkan dede stand still but mary ta ṣe wọmi ẹtọ lana ẹ bayi. Apá àwọn ilé tí mo jẹ ti ń wò tẹ́lẹ̀ gan-an, ìmí kan wọlé ni ọkàn pé ẹfà ìgbóléwà ìgbóléwà bí ọ̀nà ara bí ọ̀nà ìyanu mi jẹ ti sọ táì fáàtì mi jẹ tí lọ sọ́jà gan láàrin gan tí mo ti sáré ju táìtì bẹ̀ pé mo mọ nǹkan tó wà bẹ́ẹ̀ mo sáré ju táìtì bẹ̀. Glory to God. Thank you for showing us the way of prayer. I keep saying it. Thank you, Daddy, for showing us the way of prayer. Thank you, sir.

0: sọtẹlẹ.
1: I prophesy.
0: Iwọ ọ̀gá tó ti gòkè yìí.
1: You that man at the top.
0: Ogun ajá ni bọ́.
1: That dude that puts him down.
0: Tó ń dúró dẹ̀ lọ́la.
1: Waiting for your future.
0: Àánú gbé mi.
1: Amen. Now that you
0: saw. Wọ́n ní gbàdúrà fún ọ.
1: I must pray for you.
0: Gbogbo aṣọ mọ tẹ́gbẹ́.
1: That girl that still don't come
0: to your mate. Aṣọ àṣetì.
1: That man don't fail
0: you. Aṣọ mọ ròlú rẹ.
1: That man don't fail
0: you. Iná jo bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀
0: mẹ́tì. Bọ́ọ̀rọ̀ olúwa.
1: Iwọ
0: ni mo ń gbàdúrà.
1: You are the one I pray for.
0: Níbi tí àṣetì dúró dúró dì ọ.
1: Mo
0: ibẹ̀ kọjá.
1: Ẹ
0: gbàdúrà. Olúwa. Ẹgbẹ́ mi náà wọ yàrá mi.
1: Lord, be our strong room of mercy.
0: Ni room of mercy.
1: Àjàrà nu.
0: Take me there.
1: Mú mi dúró bẹ̀.
0: Ta ló fẹ́ wọ
1: bẹ̀.
0: Ẹgbẹ́ mi náà wọ yàrá
1: mi. Lord, be our strong room of mercy.
0: Wà ké bàbá mi o. Mi ò gbé yàrá Félix ọmọ. Ẹgbẹ́ mi wọ yàrá mi.
1: O yà.
0: Ayára bá gbàdàdà. Yélebi agbada bada. Gegegegegede bada bada bada. Higa bada bada bada ya. Egbemi wo yara. Egbemi wo yara. Egbemi wo yara. Egbemi wo yara. Egbemi wo yara. Egbemi wo yara. Egbemi wo yara. Egbemi wo yara. Jésù Olúwa wọ yàrá àánú mẹ́lẹ̀ kọ́lì àzá wọ yàrá àánú ìwọ ni mò ń bá wí wọ yàrá àánú wọ yàrá àánú wọ yàrá àánú mo pàṣẹ ọ̀run àánú kò sí fún ọ àyè ká bẹ́ẹ̀ dàrú zìá wọ́n ní kìlọ̀ o ẹ lọ ní ìdáríjì o wọ́n ní kìlọ̀ o ẹ jáwọ́ nínú ẹ̀sẹ̀ o àánú ń bọ̀ o. Ede zia, e gagadu zia, baba mi ki gbebi eri o,
1: woni
0: kilo o,
1: e
0: gbona o, orile ede Nigeria, eyin alase, eyin president, governor,
1: e
0: gbona si ase oluwa
1: o,
0: e mu iya odaju, e ri ti awon eniyan yuro, mo gbadua, anu oni kaku olori, on Friday, otunla, Saturday at Sunday ni pade ori oke ojo meta gbogbo eyan gbodo wa nbe loko Jesu anu sise fun o in the name of Jesus mo gbadua gbogbo eni gbo mi loni ibi ti ran re oderi ni bigiga anu gbe ewo be so riru eni bayi e lo si inu majemu Psalm 51
1: enter the covenant of Psalm 51
0: so ri adu eni Hello, Psalm 20.
1: That is Psalm 20.
0: Highly kind of a realeji rihida. Bali aduzia. Balu Psalm 102.
1: And Psalm 102.
0: Wawa wipi oluwa.
1: Say Lord.
0: Emi lanuka.
1: I am next in line for me.
0: Oluwa.

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàrìbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: The time is 6 o'clock.
5: Ago mẹ́fà ti lù.
6: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́.
7: Yes,
6: sir! Ṣé àlàáfíà lẹwà?
7: Àlàáfíà ni sà.
6: Àlàáfíà Kristi kò ní fi yín sílẹ̀.
7: Àmì gbé.

0: Afisi aye nilo awon adura to gbona girigiri. Are you ready? So pe ni orugo Jesus. Aye ma fogun lile ba mi ja. Ofa ti gbona. Ofa to nba ina bo. O le ba awon omo mi. O le ba emi gangan. Gbere. Pada si bi o ti mo. So pe orugo Jesus. Emi oti mi mu emi igbo mi mu o le wonu aye omo mi jere gbina fire en lowo soke odo e le pe won lenu lasan na o ke ma tun lo sira yin so pe mo fe ye Jesu bara mi o wa lowo soke so pe di oruko Jesu mo duro le apata aye raye mo tenu bo e je Jesu ọpẹ mo pa lọsẹ ẹyin apakada rẹ ni da ẹ le pakada ra mi da ẹ o le pakada ra awọn ọmọ mi da ni orukọ Jesu ẹyin abaye ọmọ jẹ ẹ le baye mi jẹ ẹ o le baye awọn ọmọ mi jẹ ni orukọ Jesu ẹyin ẹmi olùfisùn ẹ gbọdọ fi mi sùn mọ sọgbọn lórúkọ Jésù èpè tó ń bọ nínú afẹ́fẹ́ ó lè kó sí mi lára ejò amúbí iná ó lè bù mí jẹ sọ pé paramọ́lẹ̀ orí ilẹ̀ ó lè bù àwọn ọmọ mi jẹ akéèké o le sami je o le tami o ti mo wi di ase so pe ni oruko Jesu iku accident yi mi o ni ba won ku o se wo ni oruko Jesu iku accident emi o ni ba won ku sọgbọ́n mo pa lọ́sọ gbogbo páńpẹ́ tí ọ̀tá dẹ kalẹ̀ fún mi ọ̀tá mi bá mi kó sí sọgbọ́n lórúkọ Jésù ìsọdahoro tó ń bọ̀ padà síbi o ti bọ̀ ni o gbọ́dọ̀ súnmọ́ mi olúwa pé èmi àti ẹ̀níyà ẹni tí yóò báyé èmi jẹ́ ẹ gbogbo èèyàn bọ́ síbi ẹsùn mọ́ di rédíò ẹsùn mọ́ bí ẹsùn mọ́ pẹpẹ ẹ bọ́ bí sọ pé olúwa pé èmi àti ẹ̀níyà ẹni tó máa dojú ayé mi bolẹ̀ olúwa lè jìnà sọ́dọ̀ mi ẹni tó kò bá mi láyé mi olúwa lè jìnà mi ò fẹ́ rí mọ́ ẹni tó fi mí sẹ̀ sí ayé sọ pé ní orúkọ Jésù ìsẹ̀lẹ̀ àgbọ́ dirímú ìsẹ̀lẹ̀ àgbọ́ banújẹ́ ìsẹ̀lẹ̀ àgbọ́ búsẹ́kú kò ní sẹlẹ̀ sẹ́mi.
1: Tí mo ti náwó gbogbo nǹkan ti tán.
0: Inú ogun wo nìyẹn.
1: Ogun yẹn bá dé báyìí máa ṣubú ni.
0: Ẹ máa ṣubú.
1: Ẹ máa ṣubú ni. Ó dà ní ìjàlè ogun yẹn bá mi báyìí ń ó ṣubú lulẹ̀ ni tó gbomi dìgbàdìgbà. Ìjẹ́jọ tí mo wá sí bí Ọlọ́run tó máa ṣe ìyanúnú ayé mi nígbà tó ń pín omi.
0: Dákùn ẹ̀mí ń bo.
1: Ní bí báyìí omi tẹ́ ń
0: bá mi. Sínú àtọwá bí.
1: Níjẹ̀jọ omi àánú tẹ ní ká wá pín bí mo ṣe ń bọ̀ ni bí bàbá ṣe gbọ́ wọlé mi nù.
0: Bàbá àwọn omi àbí.
1: Bẹ́ẹ̀ sì gbọ́ wọlé mi láti jọ yẹn báyìí kíní yẹn máa dìde nù mi láti jọ yẹn báyìí.
0: Àtìgbà tí mo ti sí lábàrá orí lógún yóò ti jà ọmọ mọ̀mọ́ ogun tó sì òmù gbérí mọ́ ó yá orúkọ tí yóò tẹ̀rí.
2: Èmẹ́rẹ̀ ya ọ̀làdúrà láti ṣẹ́ńtà.
0: Kí ló wá ṣe?
2: Olúwa ṣe nínú ayé mi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Elédùmarè ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yẹ́ pásítọ̀ wa o àrèyè lẹ́mọ̀ọ́ rin ẹ̀nẹ́dàmúná ayé òbó yóò bu jọ ọlọrun ti mo ri ninu aye mi ni wipe mo se debi mo ro mi mo ro le ma gbadura lori radio mi lejojo ojumo mi gbagbo muslim ni mi bo lowo lowo latodun kerin
0: ogo le nfe
2: ogo ti ro ka ninu aye mi ni ara mi ni o to ba se gba kan le duro ejo ti mo nbo nbi mo ro ku won ku ki to debi egba ti mo debi mo ro mi mo ro ro mi mo se ro mi ti mo ro ro mo se de la ma mi la to ti lo soosi yo soosi mo ni be le gbogbo ana lo gba olorun mo se mi
0: ro wa ni re
2: egba ti mo lo mi ta mo se fi ororo na wa ara gbogbo ara ti wo mi o sa ya to gboju kan egba to wa do ri ori re bayi to oju kan lo wa wo si bi mo se mo ti bo tun gboro ro ati o
0: fun ti ore le
2: o to gbe le
0: o
2: wa sele egba re de bi gan ya lo ti sele mo de mi tori fun gbo
0: o fi ore tele e gbo wa bu le lori ogun to se mi gbori mo iya ti bo lowo ogun elomi oruko tori time
2: oruko mi ni oyerede oluwa korede lati lu ikire
0: ki lo se
2: mo dupe lowo olorun arugbo ojo o mi back to send that ti won fun wa nibi yi ngba mo mo de ile kini kan
0: ti mo ni ko ta mi pada so
2: mo de ohun le mi to ba ti di ago mokan labo kini o ma rin lori owule nu yara to de
0: le
2: ni pe gende meji ni o ma lo ni o ma bo bi mo se mo mi back to
0: send awon le mi ta
2: fun ti di ago mo ba won lu mo loruko jesu ile lanu ko gbogun aye mi mi gbogbo emi okoko to rin nu leyi ko gbi lo sonu
0: bo wa ni
2: bi mo se guro re mo nu o
0: ohun
2: sun la lafia
0: ya e mo sun falala.

0: sọ́gbọ́n lórúkọ Jésù. Ọfà tó ń jábọ̀ yìí, ọ̀dọ̀ mi kọ́ ló máa balẹ̀ padà síbi tó ti ń bọ̀. Ikú tó yẹ kó pa mí, ó yà lọ pa àwọn ọ̀tá mi. Àjálù tó yẹ kó rẹ́lù mí, ó yà lọ rẹ́lù àwọn ìkà. Ẹ̀mí skọ́ńskọ́ń, ẹ̀mí ọdẹ orí, ẹ̀mí 5 minutes madness. Jáde lọ́pọ̀lọ́ mi. Yes, yes, yes, yes, yes, yes. Jáde, jáde, jáde. Wèrè ìṣẹ́jú márùn-ún, wèrè ìṣẹ́jú mẹ́wàá, wèrè ọgbọ̀n ìṣẹ́jú, wèrè wákàtí kan, wèrè láíláí. Jáde lára mi, jáde. Jésù Olúwa wa, ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi lọ́wọ́, wà á jẹ́ kó mọ̀ wípé àìlè gbàdúrà ni pé o ti gba kámú pé káyé ẹ̀ mọ̀ ríbà lọ. Tí wọ́n bá pray fún ọ tó o bá sọ pé askọ́ tó sọ tẹ́lẹ̀ fàyẹ́ tó ní ọ̀dẹ́ ìṣí, ìyẹn ni pé o ní o wà òkè báyẹn. Kí wá ni mo láìkí ọlọ́run arúgbó ọjọ́ yìí sí? Kì í dá sọ́rọ̀ tẹ́ ẹ bá pè sí. Ọlọ́run kì í ṣe àgbàyà tí ẹ lè rí níbi tẹ́ ẹ ti pè é. Kì í dẹ̀ tó bá fẹ́ tún yàn lẹ́gan yóò bí ọ pé ǹjẹ́ o gbàgbọ́ pé a lè tú ẹ. Even nínú bíbélì o mọ ń béèrè, ǹjẹ́ o fẹ́ kí a mú ọ láradá bí? Kì í délé sọ pé agbákejì ẹ̀kọ́ ọmọ lọ for what reason? Ǹjẹ́ o fẹ́ kí a mú ọ láradá bí? Even Bartholomew tó béèrè àánú tó mọ̀ pà fọ́jú ni, ó tún bí pé àánú kí ni? Kí lọ fẹ́? Ó ní kí n lè ríran ni. Tó bá béèrè owó yóò ní ẹ fún lówó kọ́mọ lọ, owó òde wẹ́wẹ́ méjì, ìbàdẹ́ fọ̀ lójú kú láyé. Àìlè sọ̀rọ̀ ó ní ìpìlẹ̀ ogun ayé ẹ. Ẹlòmíì wà bí nísìnyí, ó ní Prophet Peter ló ń fẹ́ rí, bàbá orí òkè arúgbó ọjọ́ ló ń fẹ́ rí. Pé kan ṣe tán ṣe tán, ó ti pẹ nìkan gan lórí fún pé wẹ̀ mo ti débẹ̀ but wọ́n bí sí. Kan ṣe tán ṣe tán ká ríra, kó sì mọ̀ pé ìgbà míì mo lè rí òun kọ́ lọ mọ rí ọ. But tí mo bá ń pray bí eléyìí, áńgẹ́lì pé mi ó ti wà ń bí, ó lè mọ tó bá wá kó dẹ̀ ti finish ogun ẹ. That is why ta ba pari adura sin yen lomi ma kunle waju yin ma ni loruko Jesu ma ri pe imole wa waju yin ogun e ti se ko to kunle elomi si wa bo te kunle yen ma ni o me eniyan o kuku pirimu pirimu na we soke ko tun kan se keni kan to ba tun se mo de be so fun e ko yi si ki prophet be segun e ti wo go ba cooperate bi wo go ba ready sago ni loruko Jesu biki ba da fun won lagbole wa Olúwa yí ọwọ́ padà, ó máa dá fún mi.
1: Ìlọrin o, gbogbo ènìyàn, àwa ní ṣe prógíráàmù Wednesday lọ́sẹ̀ yìí nítorí ọdún iléyà. Ẹ wo àṣírí kan, ó dijọ́ Friday on the 29 ká tó wá. A ó wà ní Friday on the 29, kí lè máa mú bọ̀. Ẹ lọ gẹ̀ẹ́tì, o tó ń pè ní watermelon. Watermelon tó máa ń gé yẹn tí wọ́n á fi lálọ́ ràǹpù ẹ mọ̀ gbébọ̀ kẹ́ẹ̀dẹ̀ mú ọ̀sán tí wọ́n máa ń mú lọ́wọ́. Olúwa sọ pé kí n pín ìgbésẹ̀ wòlíì eléyìí tí mo ti rò pé nǹkan mi là á fi ṣe tẹ́lẹ̀. Ó wá ní kí n pín nǹkan tí n bá kó wá fún gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bíi tẹ́mi náà fi sọdún fún yín. Ẹ̀yin ènìyàn, àárọ̀ Friday on the 29 lápàdé àní wá ní Wednesday o, ṣùgbọ́n ó di on the 29 àárọ̀ Friday ni. Aago mẹ́jọ sí aago méjì lọ́sàn-án wàá ló ń lọ sí chọ́ọ̀chì arúgbó ọjọ́ tó wà ní Kílàńkó Junction side of agaraji ló wà. Tó bá ti dé Kílàńkó Junction yẹn, béèrè pé arúgbó ọjọ́ ló ń lọ, wọ́n á júwe fún ọ. Àárọ̀ Friday on the 29 watermelon àtọ̀sán èmi àwọn ọmọ pín ẹ̀bùn ọdún fún yín tó jẹ́ iṣẹ́ wòlíì tí gbogbo yín ó lọ lò tó gun aṣẹ́

0: àdúgbò tuntun títí dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lago sport lago sport lago sport ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lago sport lago sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù àì láti ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku ó máa wù lórí pápá diamond fm lago sport lago sport lago sport lago sport wos wos magọ mafọ gbéra mákẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ nù.
1: Taken at pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Gbogbo ẹ̀yin olólùfẹ́ mú àdúgbò yìí ẹ máa gbọ́ lágbo sport ní diamond.

gẹ̀ẹ́sì ẹ̀jẹ̀ fúgbà àkọ́kọ́ látọdún méjìlélógún 22 years. Bákan náà ló tún kó àsàn sọ̀dí ẹ̀jẹ̀ fúgbà àkọ́kọ́ láti bí ogún ọdún sẹ́yìn 20 years. Èlé tí wọ́n dé apá abala àṣekágbá àṣekágbá ìdíje UEFA Champions League kí n má wá tàn yín kí n gbé yín débẹ̀ pàrọ́ta porongodo kí n má fò lòlò fọ̀hún ìgbà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní Mikel Arteta. Tòógbà kíre, tòógbà mẹ̀yẹ manager of the month, ẹ̀yẹ nísà ìgbábọ́ọ̀lù tó tẹnubodò tẹnubopo yìí. Bákan náà, nínú fẹsẹ̀wọnsẹ̀ méjìdínlógójì, ẹ̀yẹ 38 games, ilé tó gba nínú ìdíje líìgì. Òun láǹfààní láti ṣe dáadáa, ìyàwó olúborí 37, ẹ̀yẹ 27, òun gbá ọ̀mì méje. Bákan náà, mẹ́rin péré ló pàdánù. Bákan náà ló jẹ́ wípé unbeaten òun ló fi wà àṣekágbá ìdíje UEFA Champions League. Tàbá wá ń sọ̀rọ̀ ẹ̀yẹ nípa àwọn olùkọ́ni olùkọ́ni tọ́jọ́ orí rẹ̀ kéré jùlọ tó gba déèfé ẹ̀yẹ líìgì Mikel Arteta òun ló di olùkọ́ni kejì ilé tó já wípé yóò láǹfààní láti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí Jose Mourinho tó ti ṣe lọ́dún 2004-2005 àtọdún 2005-2006 nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Bákan náà Mikel Arteta òun ni olùkọ́ni ilé tí yóò gbà mẹ̀yẹ mani jell of the season nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lẹ́yìn tí Arsène Wenger tó ti gbà kẹ́yìn ìyẹn lọ́dún 2004 tó jáde dé ọdún 22 sẹ́yìn gbogbo ẹ̀yìn ti Arsenal ẹ máa jẹ́ ọlọ́kù sáwẹ̀ ẹ máa jó ń blé ẹ máa gà sọ lọ́ngboro ayé òun yámi ìgbọ́kùnrin pàrẹ́sì gbogbo tíṣẹ̀ ẹ̀yẹn ní gan-an. Agbábọ́ọ̀lù nígbà kanna nínú ikọ̀ agbábọ́ọ̀lù lẹ́pàlẹ́sì nílùú òṣogbo ni Alhaji Wade Adéjùmọ̀ ìmọ̀lẹ̀ gbogbo Ghana mórí ẹ̀ ń bẹ̀ ó dúró rí ó yẹ gbọ́ mi dáadáa kó Ṣákẹ́ Àbáyọ̀mẹ́ olùdásílẹ̀ Best Brain Football Academy ní gbogbo ìjọba àbílẹ̀ Àtàkùmà Sàìsì nípínlẹ̀ Ọ̀ṣun borí ẹ̀ lápá abẹ̀ yẹn Mami Gabriel Jọláyẹmí ààrẹ gbogbo àwọn olórin ẹ̀mí èèyàn nílẹ̀ wa nàìjíríà ilé tá a mọ̀ sí goma gangan nìyẹn àmọ́ ní brass band bàmí mo rí ẹlápá abẹ̀ máa gà sọ lọ officer cream èèyàn ní gbogbo a division nílẹ̀ ìlọrin àwọn ti arsenal gangan nìyẹn lórí ọwọ́ yín yẹn kà á máa fi kíra wa pé akójú mọ́nà àtúkójú mọ́mọ́ akójú làtúrọ̀ ọmọdù tó dẹ́wà. Láyè káyè níbikíbi jẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì tó ta wáyọ yìí dáyámọ́ọ̀dì gangan ni wọ́n papá bí láìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláìláì
e ma ba npari re lodo ti yin ka dupe lowo oba laurabi ele to ka waye la ti turi mo lojo ni ti se ayajo ojo le ya todun 2023 gbogbo eyan mo ya wa eyan ololufe wa je jese lesi muslimi ka kiri tubuturo le agbalaye gbogbo yin ni mo kede kini koke jeje Eku adu eku yedun emi yin to se todun yo se todun timbo la se ledua obe okede ni sele la se olorun oba ku ki yin lapa be o ye leti pe irode ti pe acheche yo ru tu joju belewo to ma wa tara bi ko ne tara wo suwo bi omo aya mi fi yen le dajo ka bara bo chekere o le lapa na ti dato pe ele yo roya Remble biko, shakara tori yo shifo palu, jago jago shifo bamu, oya yigi yaga yaga yigi, oye, oya kbebadi kbagba kba, koma lo sule, koma de lore kwete lakba beye, waraka sinema mafula nindagba,

this is the year. That Gabiro, you should jack what you remember. One name. You quack babalu, yeah. Look that we put what it's a work bar. How what? Germano electo $6 million. In your lot of water, lot of money to get. I recover Tamala. What I do up. Eya Patrick Mosepe, gẹ́gẹ́ bí ìròyìn ṣe jágọ́ di mímọ̀, ẹlẹ́ tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀. Wọ́n ní wọ́n ti tẹ́wọ́ gba $6 million, ilé tó jẹ́ bónọ́ọ̀sì gangan ni ó látọwọ́ tari. Patrick Mosepe tó jẹ́ ààrẹ káfà tàmálà, ẹ̀yẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù. Wọ́n àjọ káfà oje, bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn. Mo gbé bọ́ọ̀dì, ó yẹ gbàgbàgbà. Ẹja lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré. Ta lọ sọ́dọ̀ tari. Àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré tó jọmọ bíbí orílẹ̀-èdè Japan yẹn. Ẹ̀yẹ Naomi Osaka. Lọ́nà aṣọ tọ́mọ yẹn wọ̀, ẹ̀yẹ wọ̀ wá síbòrè. CB DJ Fine Shop, Oda, aṣọ yẹn kà sí ara ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ oríṣiríṣi àríwísí. Ṣùgbọ́n lẹ́yìn ilé tó ta kàngbọ̀n pẹ̀lú ojúgbà rẹ̀ tó tún láǹfààní láti jáwé olúborí. Àwọn ròyìn wá bí wọ́n lé aṣọ yẹn ń bolo tiri. Ó lẹ kúrò ń dìdò, ó nítorí pé aṣọ tẹ rí yìí. Ó ní kà sí ara ni, kódà ó ló tún gbé ògo. Orílẹ̀-èdè bàbá tún, ìyẹn Japan yóò ń gbòòrò ayé nìyẹn. Ó yẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ọmọ ológun lànà yẹn, ìyẹn Naomi Osaka. Ó láǹfààní láti ṣe dáadáa. Ìyẹn tẹ ọ sójúgbà rẹ̀, sẹ́sẹ́ sójú ojúgbà rẹ̀ látòrílẹ̀-èdè Japan. Lọ ara Ṣẹ̀gúnmọ̀ pẹ̀lú àmì ayò mẹ́fà sí mẹ́ta, méje sí mẹ́fà, méje sí mẹ́rin. Ilé tó ti dé ìpele ìkejì, ilé tá a mọ̀ sí second round. Àdì gangan nìyẹn o. Bó ṣe jẹ́ nìyẹn, ìyẹn nípa ìdíje French Open pẹ̀lú Naomi Osaka. Bó ti gbé yín débẹ̀ má ní ìjẹ́ bẹ́tà. Ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ́ jẹ́ ń gbé bọ́ọ̀dì. Ó dagbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìyẹn. Ó yẹ yín tèmi tẹ́ ti dúró sápá abẹ̀ yẹn. Ẹ fẹ́ gbọ́ kí ni wọ́n wí kí ni wọ́n sọ. Ẹ kú ti mọ̀ wípé ń bílẹ̀ ti lè gbọ́ ojúlówó. Ó yàtọ̀ sí gèje nítorí pé kíre. Sangidi, ó kẹ̀dẹ̀ yàtọ̀ sí Sangibe, ojúlówó yàtọ̀ sí Genje, kì ń ṣàjá rabuka, ó dẹ́gbẹ́ gbàgbà, ẹjẹ́ lọ sọ́dọ̀ nìkan, ilé tó jẹ́ adarí. Adarí ẹgbẹ́ kan tá a mọ̀ sí Professional Footballer Association, ẹ̀yà lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, ó sọ nípa Mamẹta Molango, ó ti sọ̀rọ̀ ṣàlàyé, ó ní ṣẹ́ẹ̀mọ̀dé àbá, ilé títà rè. Àjọ̀nà agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè England yẹn, tó jẹ́ agbábọ́ọ̀lù láàrin gbogbo, ẹ̀yà fífòdì. Tí olùkọ́ ní orílẹ̀-èdè England, ẹ̀yẹ Thomas Tuchel, yóò fi mu lọ sí ibi ife ẹ̀yẹ àgbáyé. Ó ní kò sí lórí pé kíre, àwọn wọ́lùkọlù. Ìfẹsẹ̀wọ̀sẹ̀, ilé tó wáyé ní sáàtà lòtẹ́ tó tẹ tó ń tẹnubodò tẹnubẹ́pẹ́. Ó lọ́mọ yẹn, ó fara gbá gbogbo àwọn kankan tó ṣẹlẹ̀ yẹn ni. Ó ní ìdí gangan nìyẹn, ilé tó já wípé tari. Thomas Tuchel tó jẹ́ olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì yóò fi láǹfààní láti rí ọmọ ológun lálàyé ọmọ

0: láti gbọ́ tí ìlú ń dún tí kàkàkí sì ń fọ́n báyìí.
1: Ìlú tóbi tó ìwọ̀n lẹ́gúrẹ́rẹ́ sílẹ̀ kúkún léwu àkókò olóró bẹ́ẹ̀.
0: Ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé dọ́bà ìlọrin ni. Àyájọ́ dọ́bà ìlọrin a máa kún fún ọlá, iyì àti ìgbélárugẹ àṣà wa ní ìlọrin. Gẹ́gẹ́ bí àṣà wa ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin ìlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Indomie aládùn tó kún fún èròjà aṣaralóore ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin gbogbo Ìbàdàn.
2: Kíkẹ́ ológùrò kò jọ tẹyẹkẹyẹ. Diamond 88.7 FM. Ó kìlẹ̀ falafa.
3: Àtúpalẹ̀ bẹ́rin bá tẹlẹ̀ fan tí gbó ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná gbèrúkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday, aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: to eh lami to wa ba wa salama si gbogbo mo orile de Nigeria pe won ko dede asiko yi
1: adupe fọlọrun ton se wa dede asiko yi
0: alhamdulillah
1: alakoko wa ki awon ewewere wa pe aku ifomoni ya se adeke diamond pe ara tuntun lodo yin ojojumo la mari
0: adupe
1: so wa ki won pe won ni o sa tin e ba nse tin yan le omode kuro
0: ni je
1: o lo tin pe pare so a fe ki ola o ma da na ni adupe ta fe ma ire lele so fun gbogbo awon ti won se children de le ni a ki won pe ya ku aseye so ron ni ba le seje awon ale na akira ku aku tati leko ron ja de ki aku gbogbo mo so ni pe aku odun le ale
2: o se gbogbo to je gbadun awon ba le ba mu
0: lai o e ja tun ma fi asiko yi ka ma fi rawo rase si oba jalali ba ki pe gbogbo awon ogo were ti won be ni owo olowo lasiko yi kolon jo jare ko ba wa dola awon ko mu pada wale layo ati alaafia oda ja mu awon koko tin ben waju wai
2: ka mu awon koko tin ben waju royin akoko ti agbeyewo ona ni gomina ipinle Kwara agbo pe won se ipade po pelu olori awon omo ologun ile lori akolu eleti o jo bi pe ina re ran mo ni ipinle Kwara laarin wakati 24 agbo akolu to waye iyen lagbegbe Ekiti Kwara atun gbo ile to waye lagbegbe
0: Yasikira
2: ahan wo pe ipade awon eyan kan wa so pe igbese ohun gan ni koko pe ki n se pe a n se ipade loni a n se ipade lola oju wo leyin fi wo oro yi
1: nti inu mi n dun si ni pe opolopo ara ile ini ta n tenumo lojojumo e ti ye ebi ma n so pe o nidi ka n gẹri kan se wa Bola Tọrun ma wa soro Nigeria fun o pe n si lo titi ka wa kan pe kini n sele yo so ina wa ti so ini sin se mo pe iyato n bẹrẹ ni ka la n sa apero ati ka fi inu konu ka fi mo sokan teba ni won ni ba pe lori mi esin case yin o ba yan nbe abi o ti ye pa loni pa lola boju yin o ba fo bye bye
2: ni o ma wo
1: awa ta kan jara ilu na ni itunro because nigba mi a mo foju pe eni ta ranse awo ko boyo mo se ona wo gan la ngba ta fi mo en to dan kan ta ran won mo ija wa gangan mo na yen o da pa wa lori program yin na njo wo ti won ni a governor Abdulrahman Abdulrazak to be precise won ni won fa won mo ogun ti won subu loju ija ẹgbẹ́ tó tún ń bíyàn pé ẹtún ròyìn wọn kàkí ń gbọ́ yé pé sówó òun fún ìdílé kọ̀ọ̀kan àfi gbogbo ìdílé tó kàn bí kọ́ tó máa fẹ́ kóyàn lẹ́rú inú ìbò wọn lọ tí wọ́n sọ sáàsì èdè tí yóò gbọ́ ẹ̀ wọ́n lọ lò wọ́n á bèrè ìjọ náà lọ́hùn ẹnìkan lára àwọn kọ́là àwọn kan wá pè wọ́n wípé káàtì ẹníjọ̀bọ̀ tún ká ní wọn tún sọ jáde ilé tó ààbò àmọ́ ni wọn sọ mọ wá rẹ́rìn pé ó ní gbogbo àwa yìí gan ó níbi tó yé wa mọ́ torí tá ń pè lóṣèlú àbí tá ń pè ní bá ṣe ń ṣe ìlú ẹni tó wọ bàtà nìkan lóhun títí ń tàwọn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Nelson Mandela sọ rí ó ní when you climb a mountain you will now realize there's another mountain for you to climb ṣe rí kíyìn ó ṣe mistake kò sá burú mbẹ bọ kíyìn ó mọ gbà kó mọ wá take risk lọ́gangan ni wàhálà ìyẹn drive mọ́tò lọ bírèkì wá fẹ́ẹ̀lì kíyìn ó mọ pa pé bírèkì ti fẹ́ẹ̀lì o ìṣeéṣe kárẹ́ nìkan tí ó fi ẹ̀mí rẹ̀ dí àti gba ọ̀pọ̀lọpọ̀ tí bẹ́ẹ̀ mọ́tò ń là bóyá níta àbí láṣẹ ní mọ́tò bọ̀ tí yóò bá wá sọ ṣé ẹ mọ ìyá burú tí yẹn lè dálẹ̀ fún àìká kí wọn pé tí kan bá ti ṣẹlẹ̀ wọn ní àwọn dìde àwọn lọ síbi ìpàdé èyí tí mo pẹ́ kó jẹ́ òpin sírú tí ń ṣẹlẹ̀ yìí bàbá ṣe kí àwọn ògo wálẹ̀ kan pa àwọn tí ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ṣe pa àwọn tó jó bí wọn náà mọ tára wọn kù sí ẹni tó kàn ló mọ ọmọ tó tún bẹnu gbó àwọn ọmọléèwé ń bẹnu gbó àwọn tọ́kálùkù náà wò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gan yẹ kí àṣìá

0: partnership with the National Council of Nigerian Muslim Organizations, NCNMO USA, and the Lorin Emirates Medical Doctors Group invites the public to its 2026 medical mission. After the community screening took place on Saturday, May 16, 2026, at the Kwara State University Teaching Hospital, Kwasut, Surulere, Ilorin, attention now shifted to the main medical mission, where persons needing hernia repair, eye surgeries, removal of breast lumps, and fat deposit will be attended to. The general medical services and surgeries will now hold from Saturday, May 30th to Monday, June 1st, 2026, at the same venue. The organizers say the medical mission is a service to humanity, driven by love for the people of Ilorin Emirates.
1: Láti ẹ̀ka ìpolówó ọjà wẹ́jẹ́ sáré jó ìròyìn ilé ìmọ̀ pápápá bó ti balẹ̀ kà sí yàrá ìròyìn ilé iṣẹ́ wa. Akọ́gun tìlú Ṣàwó wọ́n mọ̀ bá gbogbo Mùsùlùmí òdodo, wọ́n mọ̀ bá wọn dáwọ́ dùnú fún ti ayẹyẹ ọdún iléyá. Ẹni tí ń ṣe akọgun ti Ṣàwó Kingdom ìyẹn alàgbà olóyè dókítà Ọládùn ní Ọlárẹwájú Àlàbá mọ̀ ti ránṣẹ́ ìkíni kú oríire sí gbogbo Mùsùlùmí òdodo pátápátá porogodo àti gbogbo ọmọ bíbí ìlú Ṣàwó nípínlẹ̀ Kwara tẹmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹmọ àgbàláyé lápapọ̀ lórí ayẹyẹ ọdún iléyá nínú ọ̀rọ̀ ìkíni kú oríire èyí tí olóyè Àlàbá léyìí tó fi ránṣẹ́ jáde ó kí gbogbo Mùsùlùmí òdodo fún ti ìrìnàjò sí ilẹ̀ mímọ́ Háàjì léyìí tí wọ́n ní àwọn èèyàn rìn o bẹ́ẹ̀ ló pàrọwà sí tẹrútọmọ àti ìwé àtàgbà tọkùnrin àti obìnrin gbogbo àwọn tí wọ́n láǹfààní láti kópa níbi ìrìnàjò mímọ́ Háàjì tọdún yìí o àti ayẹyẹ ọdún iléyà oníkájọ́ jàre kẹ́rin dájú pé ẹ ṣèrànlọ́wọ́ fún gbogbo àwọn tó bá kù díẹ̀ káàtó fún láwùjọ ká sì rí dájú pé gbogbo mọ̀lẹ́bí agbègbè àti orílẹ̀-èdè Nàìjíríà ìlọsíwájú ó túbọ̀ dé bá wá sí ọgbà báláǹsì rẹ̀ àbí yàrá ìròyìn iléeṣẹ́ wa ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní ọmọ bàbá tíṣà jẹ́ ká máa lọ sórí kókó kejì ṣùgbọ́n kó torí pé a lọ sórí kókó kejì ìdí ẹ̀bọ́rọ̀ òdélẹ̀ kan Comrade Hussein Abdulaziz Omotoso lọ́pọ̀ ìgbà bàbá ní ká wò lọ́ka wò bọ̀ ẹ rí wípé àwọn èèyàn ká máa tẹnumọ́ wípé àwọn aráàlú gan tó jẹ́ pé àwọn gan ń gbàbọ̀dé tó jẹ́ pé àwọn gan mú kí ọ̀rọ̀ ètò ààbò yìí gbogbo ipá tí ìjọba ń sà àwọn kan tó gọ síkọ̀rọ̀ ọ̀bì kan tó jẹ́ pé wọn ò jẹ́ kí ìgbìyànjú ìjọba ó yọ kí ni ẹni sọ fún rúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀.
2: ṣé rí in tó tú wa lẹ́nu lẹ̀ tó fi já ọ̀rọ̀ sọ bí àpé bóyá a gbọ́dọ̀ ṣe bí àpá pity government òun lọ̀rọ̀ tí president Bola Ahmed Tinubu sọ wọ́n láwọn ò ní excuse láti fẹ́lẹ̀ ọmọ Nàìjíríà bí ẹ̀ka fẹ́ mọ̀ rò ó pé àbáwọn òkè tá a kàn bẹ tán kọwọ́ bọ kínní kan ni ṣẹ̀pọ̀ sọ pé àwọn mọ̀ọ́nù ẹgbọ́n mi wọ́n láwọn ò ní wọ́n ká mọ̀ pt àwọn àwọn ò ní rí sí láti fẹ́ inú ìyẹn tó inú wa gan rí wàtá gbọ́dọ̀ pé automatic ayẹyẹ tó mọ̀ nǹkan ńlá gbé lé lọ́wọ́ so nǹkan ṣe ẹ̀kọ́ àwọn gọ́ọ̀tà ń díẹ̀ bí àwọn táwọn gọ́ọ̀tà ń fọ́ọ̀tì wọn wáyé àwọn ìmọ̀ sọ̀rọ̀ pa owó security vote ṣe ẹ̀ pé sub-national ni wọ́n táwọn jẹ́ olórí fún níbẹ̀ ṣe ẹ̀ pé wọ́n gbogbo tó bá ṣe ní state kọ̀ọ̀kan wọ́n lọ́wọ́ wọ́n wà accountable sí president lókè ṣe ẹ̀ pọ̀rọ̀ security ta ló lágbára lórí security apparatus ní state kọ̀ọ̀kan ṣe ẹ̀ pé a máa hágì rẹ̀ pé ṣe ìjà àwọn gọ́vnà ní kápá lórí àwọn bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ni sójà ni and many of these ṣe gẹ́ẹ̀tì mi ẹ̀ rí i pé láwọn ìgbà míì àjọṣepọ̀ tí bá ti ń bẹ láàrin gómìnà state kan àti ilé sí ààrẹ lókè wọn ò ní sọ̀rọ̀ state wọn a ti rí láwọn ìgbà pé pé àfẹ́ ríru rẹ̀ mọ́ nísìnyí adúgbò pọ̀ làjú ti bá wa ń lu wa tí wọ́n bá ṣe ní gọ́vnà ní sọ̀rọ̀ pẹ̀lú àwọn àwọn òkè báyìí dé wọn nìkan gbé kọmíṣánná kú wọn bẹ́ẹ̀ ẹgbọ́n mi yé wàá ló mọ wá wá a sì ń sọ pé bí a bá sì máa ń gbà kan náà rí ààrẹ gẹ́gẹ́ fúnra wọn máa gbára tí wọ́n ní àti gọ́vnà ní state wọn pàtàkì náà ń bẹ gómìnà tí wọ́n ń bá ìjọba òkè fà ń gbára lọ́hùn náà ṣe gbọ́n mi yé tá a bá tiẹ̀ láàfẹ́ fojú bá kan wò ọmọ tẹ́bi ń pa nílé ṣé bàbá òrò oṣù gbá kan ọmọ wọn ni ẹgbọ́ bàbá ọmọ obi ń pa ọmọ nílé bàbá ń bọ̀ sọ owó n àtọ́rẹ́ àgbàgbọ́ pé ìwọ náà ni the best hand láfi fi ọ́ ẹ̀ mọ́ gbogbo ẹ̀ nípò gómìnà wù pásítọ̀ bá bìlí ìwé yìí lẹ competent jù láì gbé yín síbẹ̀ ṣe tẹ́bá fẹ́ràn fún ice cream pàmò sábò tú àkàn bẹ́ẹ̀mbì kan i will never want to agree fine won exist but ìjọba ní ọ̀rọ̀ it takes ẹgbọ́ ìjọba ní ọmọdé atara wa náà ṣe tẹ́bá àwọn tó ń gbé nǹkan lẹ́yìn rí ni security ń bẹ lọ́sibítù gan sí security hospital ni tí wọ́n lò rẹ̀yàn pásítọ̀ kó rẹ̀yàn nísìnyí péjú kó rẹ̀yàn fún yàn lọ sẹ́mọ̀ bẹ́ kó rẹ̀ ọ gẹ́gẹ́ fúnra ẹ̀kọ́ súnlẹ̀ ó pé ọjú kó rẹ̀yàn fún ọ lọ ààrẹ tó ọ̀pẹ́ hospital gbé o àbọ̀ wá fún ọlọ́àbínú èyí wọn ìfẹ́ ká lo torí àsìkò ká tún.

0: العلي العظيم.
1: Grand Kadi,
0: Benny,
1: the present one. Akihi bikulli ihtiramin wa tawadu.
2: Àwọn ikọ̀ wa aṣojú àwọn ti wà ní yídì lọ́hùn lọ́kọ̀ọ̀kan léjèèjì Taiwo Mbembe sì rí ọ̀rẹ́ yín náà pàpà àti tá a mọ̀ sí àgbà Abiodun òun náà ti wà ńbẹ̀. Wọ́n sì ti gbìyànjú láti máa ká àwọn ohun kankan sílẹ̀ tá a máa fi tó wà léyìn létí lọ́kọ̀ọ̀kan léjèèjì. Ẹ jẹ́ ká sáré wọnú gbogbo rẹ̀ lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì báyìí ká má ṣe kíni ká má fàkókò ṣòfò.
3: Orúkọ yín sà.
4: Orúkọ mi ni Alaburo Sheriff ti gbogbo àwọn èèyàn mọ̀ sí Alaburo of Ilorin. Èmi ni President Ilorin Emirate Integrity Youth Vanguard. Lábẹ́ bàbá wa Ọlọ́lá Ọba ìlú Ìlọrin mi Martaba Sirkini Ìlórí. Alhaji Dr. Ibrahim Sulgan Bari Sheehu Sheehu Sheehu Wallahu Yasimuka Aminu Nas Lata Afu Darakan Wala Tasha Wala Haula Wala Kuwata Ila Billahi Aliyu Rahim.
3: Kíni ẹ̀kọ́ tó wà nọdún ní àtà ń ṣe yìí? Ẹ̀kọ́ tàbí kọ́mẹ́gẹ́ Mùsùlùmí.
4: Ọdún iléyà yìí agbọ́ lé àtẹnu àwọn àgbàlagbà nínú ìlú wa ń bí ìpẹ̀tọ̀ ọlọ́run ọba. So òun ló ní kí ló ṣe lẹ́tọ̀ fún àwa mùsùlùmí láti orí baba ńlá baba wa anabiwa Ibrahim alayhi salatu wa salam. So àtìgbà tí ọlọ́run dẹ̀ ti pẹ́ dandan fún gbogbo àwa mùsùlùmí òun láti sọdún yìí. Ọdún àwẹ̀ ń bẹ, ọdún iléyà ń bẹ, ọdún iléyà yìí ni àwa mùsùlùmí òun la máa ń pa ẹran tá a máa fi ṣe ìbádà fún ọlọ́run ọba. So òun ni pàtàkì ọdún tí ìrun tí a wá kílé ni gẹ́gẹ́ bí ọdún àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáláyé.
3: Àwọn mùsùlùmí láàkó tàwa yìí máa ń yí.
4: Ìmọ̀ràn tá a ní fún gbogbo mùsùlùmí náà ni pé ẹ̀dákun torí ọlọ́run ọdún là ń ṣe ọlọ́run ò ní jẹ́ kọ́ dúró dìbànújẹ́ fún wa o. A dẹ̀ kí gbogbo ohun tí ń jẹ́ lọ ni Emirate pátápátá látòrí bàbá Ọlọ́lá ọba tó ní. Àwọn balógun ni wípé a kú ọdún a kú yèdún a dẹ̀ kú mọ́ra dọ́ba tó lánà ẹ̀dákun ẹja ṣe jẹ́jẹ́ o. Ọdún là ń ṣe ọlọ́run ò ní sọ dìbànújẹ́ fún wa o.
3: Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
4: Alaburo Sheriff tí gbogbo àwọn yẹn mọ̀ sí Alaburo of Ilorin President Ìlọrin Emirate Integrity Youth Vanguard lábẹ́ bàbá Ọlọ́lá ọba ìlú Ìlọrin.
3: Ẹ ṣe gan sa. Orúkọ yín sà.
5: Orúkọ mi ni Comrade Musbaudin Eserogunjo tí mo jẹ́ kan ní ara àwọn stakeholder ní Kwara State.
3: Orúkọ tá à ń ṣe yìí kí ni ẹ̀kọ́ fún àwọn mùsùlùmí àti pàtàkì ọdún dátà àti lónìí?
5: Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n kí àwọn àbọ̀ àlú lọrin Kọ́lọ́n jí bàbá ọpẹ́ lérí àlífà ṣé ṣe wàlá òyà síbú kámínà náà. Ọdún tẹ ẹ rí yìí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún àwọn ọmọlọrin àti ọmọ Kwara lápapọ̀ àti Nàìjíríà nítorí pé ọdún náà jẹ́ ọdún tí àwa ọmọ mùsùlùmí lápapọ̀ tí a mọ̀ fífẹ́ ara wa jù. Ọdún tó jẹ́ pé tí aláìní òun náà máa dunnú lọ́jọ́ ọdún torí gbogbo ẹni tó ní yóò extend ní táwọn olóyìnbó ń pè ní hand of fellowship sí àwọn tí ò ní ẹni tó ní yóò fẹ́ ẹni tí ò ní lọ́jọ́ ọdún. Inú oníkálukọ̀ wa máa dùn, kálukọ̀ pẹ ẹran, àwọn tó pẹ ẹran fún àwọn tí ò ní. Ìfẹ́ ni, unity ni, togetherness ni, happiness ni, òun lọ dà wá pọ̀ nínú ọdún. So ọdún yìí ó jẹ́ festival táwa mùsùlùmí ò lè fi ṣe rárá. Òun náà sì lọ́dún tó tóbi jù. Òun là máa ń pè ní ọdún léyá, ọjọ́ ọdún àgbà tí gbogbo aráyé ó wá jẹ́ ìṣe wa fún Islam, ó wá tó wá jẹ́ ìṣe wa fún àwọn bíbí inú ìlọrin.
3: Lákòótá wa mùsùlùmí kí màá ní fáwọn mùsùlùmí.
5: Ìmọ̀ràn wa ni kí gbogbo wa sọ̀kan ká sọ̀kan kífẹ́ ọ wà láàrin wa kí gbogbo wa sì ní ọ̀rọ̀ ààbò tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gbogbo wa tá a bá sọ̀kan àjòjò ní wọnú ilé wa láti wá darapọ̀ mọ́ mo nílé láti fi máa jíjẹ́ àwọn àlú tó máa gbowó ńlá ńlá lọ́wọ́ wọn. Ìmọ̀ràn mi ni kí gbogbo wa ìfẹ́ tó wà láàrin wa kán jẹ́ pé yóò pọ̀ kífẹ́ yóò dúró ká sọ̀kan ká fìfẹ́ ló kan bára wa sí.
3: Orúkọ yín lẹ́ẹ̀kan yìí sà.
5: Musbaudin Comrade Musbaudin Eserogunjo.
3: Orúkọ yín sà.
6: Orúkọ mi ni Malam Shehu Abdulrahman Babatunde Lada. Ìrẹsẹ̀dẹ̀ ti àmọ̀ ìlọrin West Local Government.
3: Orí àtà ń ṣe lónìí yìí kí ni pàtàkì fáwọn mùsùlùmí?
6: Ọwọ́ kí gbogbo ìṣúná ti ẹ̀kọ́ ọdún ìní èyí ṣàmúlò. Ẹ̀kọ́ tá a lè gbọ́ ọdún káàkiri ìlú ṣe ìgbàgbọ́ láti ọlọ́run ọ̀dà Prophet Ibrahim Alẹ́bí kò fi ọmọ rẹ̀ sí sacrifice. Ìgbàgbọ́ tó ní sọ́lọ́hún ló fi go ahead tọ́lọ́hún tó wá change sí agbo tá n palẹ́ ni. Náà ni pé ibi ìgbà tí èèyàn bá ń sin láyé kéèyàn ní mọ́ni kéèyàn nígbàgbọ́ sọ́lọ́hún ọlọ́run ọba ló bá tó ń sọ oríṣiríṣi ẹ̀kọ́ la rí gọ́ńbẹ́ ẹ̀kọ́ tí a bá ti nígbàgbọ́ sọ́lọ́hún gbogbo tí èèyàn bá ń sin láyé ìwà láyé ọmọ kọ́ sí ti ń gbà wí kò sọ́ba

0: 0913655952. Kò mà ní bàjẹ́ kí ilẹ̀ tún fa. Kí lẹ̀ ń fa? Kí ló ṣẹlẹ̀?
1: Jẹ́ gbé pé àní gbé pé.
0: Mẹ́wàá ń lọ lábẹ́.
1: Má bínú ṣé ẹ̀yà máa wù wá báyìí.
0: Kíkí ni.
1: Ẹ kánsẹ́lì láfẹ́ lè.
0: Jẹ́ gbé pé ìjọ torí ọ̀. Jẹ́ gbé kọ́ọ̀lù yìí.
1: Lọ́dún Iléyà.
0: Jẹ́ kí lọ.
1: Lè láfẹ́ lè tún wù wá lọ́dún Iléyà. Jágbé pè.
0: Hello. Ẹ káàlẹ́ bàbá, ẹ káàbọ̀ sórí ẹ̀.
1: Sálẹ̀ la tún wà ní.
0: Ẹ káàlẹ́ jàrá, ọ̀gá yìí ti kó sí mi nù.
1: Ọlẹ́.
0: Ẹ káàlẹ́ sá.
2: Evangelist Kọ́lá Wọlé látòdò kàní.
1: Ẹ ṣeun fún evangelist.
2: Mo kí gbogbo mùsùlùmí òdodo. Akọ ọdún ìní o.
1: Ẹ ṣeun.
2: Afọkọ ọdún láyé.
1: Àmì Ọlọ́run.
2: Mo kí lọ́ lọ́ọ̀yà mi. Lọ́ọ̀yà kékeré, mo kí wọn kú ọdún aṣọ̀kọ̀ ọdún láyé.
1: Àmì Ọlọ́run.
2: Mo kí ọ̀rẹ́ mi náà ní ẹ̀yẹ nkọrin. Mo kí gbogbo wọn lápapọ̀. Ọdún ayọ̀ láti.
1: Àmì tuntun.
2: Mo kí bàbá wa náà. Olùdásílẹ̀. Kò lè bàjẹ́ fún wọn o.
1: Àmì Ọlọ́run.
2: Fún kí wọ́n ṣe láti fi mú àwọn mùsùlùmí àti kìrìtẹ́nì láwọn mímọ́ wa dùn. Ojú ò lè fún wọn bá kọ ọkàn.
1: Àmì Ọlọ́run.
2: Wọ́n máa ga sí bí àdúrà
1: mi. Àmì o.
2: Wọ́n máa mú sí mi.
1: Àmì tuntun. Àmì tuntun.
2: Mo wá kẹ́yìn náà.
1: Ẹ ṣeun.
2: Mo wá dùn látàárọ̀. Mo fi rẹ́rìn.
0: Àmì Ọlọ́run.
1: Ẹ ṣeun fún evangelist. Adúgbò.
0: Ẹ ṣeun gan-an. Kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún yín. Àdúrà yín ó kú gbà lórí ayé wa.
1: Lágbára
0: Ọlọ́run.
1: Ó tiẹ̀ wáyà mí lẹ́nu. Ń gbọ́ gbé pè lẹ́ẹ̀kan lọ ní ẹ̀ka àlẹ́ òun ni. Nígbà yẹn máa ń pe mọ́gàjì ní mọ́gàrá. Tí ẹ mú jọ W.
0: Ẹ̀yin lẹ dá gbogbo wàhálà ẹ̀ lé.

0: mo fi kí gbogbo wọn o, mo kí bàbá tó bí mi àkó ọdún ẹ̀mí wọn ṣọ̀pọ̀ wọn pẹ́láyé fún mi, wọn pẹ́láyé fún wa, ojúṣe wọn ọlọ́run àjẹ kan lè máa rí ṣe lórí gbogbo wa. Gbogbo àwọn tó ń jẹ́ mẹ́ńtọ̀ mi, ọmọbìnrin látọrí comrade Abdulaziz Ọmọtọ́ṣọ, barrister Jaba jẹ́ comrade Ọmọtọ́ṣọ Láre Ọ̀ṣọ, gbogbo everybody, àfáà comrade Látòrò, gbogbo ọba Yanko Oníkan, mo kí everybody o pẹ̀lú àṣẹ Ọlọ́run mi wá ṣọ́pọ̀ ẹ̀, orúkọ tèmi ni Ọlá láti ṣàwọ́.
1: Ẹ ṣeun bàbá, ẹ jágbe láti bè. Hello. Hello.
2: Yes,
1: ẹ ti wọlé 1 million tẹ fẹ́ fún àìfi ilẹ̀ o.
3: Ẹ máa rọra o.
2: Ẹ pọ́dún ni sá.
3: Ẹ ṣeun wo kọyín.
2: Michael Látàkọ̀ ló sọ̀rọ̀, mo fi ipò yí, mo fi kílé sẹ́yìn òní tí Ọlọ́run kọ Jésù.
1: Àmì Ọlọ́run.
2: Mọ́gàjá pọ̀ náà kọ́lọ́ ra wà pẹ̀lú wọn.
1: Àmì àmì.
2: Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sọ lójú.
1: Àmì Ọlọ́run.
2: Àgbẹ̀ mú òrùlúkà gọọmenti, mo kí wa pọ̀ tó. Àmì ọ̀nà sí Látàkọ̀. Àwọn ti jí wọn sùn, àárọ̀ ti gẹrun.
3: Tọ́ ọ̀dà adúgbò fresh ọ̀gbọ́ ẹni tó kọ́kọ́ pè kí Michael láti Àkọ́ káwọn náà tó pè wọlé nígbà tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan wọ́n láwọn fẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ àwọn both home and away. Mo kọ́kọ́ wò pé béèyàn bá wò wọ́n dáadáa, béèyàn wo súra wọn, ọ̀ ti bà wípé ẹni tó kúndùn bọ́ọ̀lù wíwò ni kí wọ́n tó wá kọ̀rẹ́ẹ̀tì ara wọn pé both home and abroad. Bọ́ọ̀lù èèyàn ṣe ni inú bọ́ọ̀lù lèmi mọ̀ tẹ́tí ń gbá ìwé. Bọ́ọ̀lù túwọ̀ nínú òyìnbó yín.
4: Ọ̀rọ̀ èyí tó tẹ̀ wá sọ yìí gan náà ló tẹ̀ wá. Ṣé wọ́n fi ṣàwọn ọmọ Arsenal ni?
3: Bó tó mà ní ìwé.
4: Ṣé wọ́n ṣe tiẹ̀ fi ṣàwọn ọmọ Arsenal ni? Ṣé wọ́n jarí mú mi láti gbà náà ti gbà nǹkan náà ti gbà
3: ẹ̀? Ẹ̀rí wàhálà ti yín náà pọ̀. Orúkọ bú tẹ ẹ sọ wọ́n sún náà bú orí ògbà.
4: Ẹ ṣe sọ fún ẹ pé mi wo bọ́ọ̀lù ni tó fi sọ pé wàhálà tèmi àbí wàhálà wọn. Wọ́n affect mi ni. Mo lọ sọ́jà lánàá. Mo bá wọ aṣọ. Red ni o. Mo ṣe kẹ̀yìn báyìí ẹ̀yìn mi bọ̀bọ́ ẹ rí bó dàgbọ́ ọ̀bọ́ ẹ̀bọ́ ọmọ Arsenal ni lánàá kẹ́yìn kan máa wọṣọ rẹ́ẹ̀dì wọnú ọjà o àwọn Arsenal ló mo bá parẹ́ wá ní bros ẹ̀yìn Arsenal ẹ̀ṣẹ̀ celebration àbí òkè mo fẹ́ ra nǹkan ẹ̀ta fún lọ́fẹ̀ẹ́ ṣé mo sọ fún pé jásí mo wọ̀ ni kò pẹ́ ṣé bóyá sọ Arsenal yẹn báyìí ìyá àgbàlagbà kan wọ́n ní àwọn òun gan tiẹ̀ làwọn Arsenal ibi tó pariwo ẹ̀dẹ́ tọ́ pariwo ẹ̀dẹ́ ara wọn náà ni bàdá tó pè tán ń sìn láti rọ̀ pé aṣẹ́ náà ó máa ní
3: wí bọ̀dá ó máa ní wí àláfíà ní fún yín bọ̀dá ó máa ní wí dágbé pé o
4: jẹ́ ẹ̀lú
3: ẹ̀lú
5: ẹ káàárọ̀ ni o àwọn
4: ọdún rẹ̀ ẹ̀ṣẹ̀ wà
5: mo ti gbogbo yín ọ̀gá gbẹ́nu sí àti fresh bàbá
4: màmá kò ní bàjẹ́
3: ẹ̀ṣẹ̀ wọn
5: mo kí ọlọ́lá wa ẹ̀yìn ọ̀sùn lọ́rin
3: ṣé
5: mo kí gọ́vnà wa mo kí chief imam kwara state mo kí all over the country àpọ̀dún ni o a ṣe púpọ̀ o ara àánú gbà mo sì kí àwọn bàbá wa tó gbé diamond kalẹ̀
3: oṣù
5: oṣù ni wọ́n mọ̀ ọ́ lọ àánú ó pọ̀ fún wọn níbi gíga
3: ní
5: orúkọ ńlá ti jésù kristi olúwa wa
3: orúkọ jésù lámẹ́nu ẹ̀
4: mo kí wọn ní all over the country ó dàpọ̀ àwọn international ló ń pè o
3: àwọn
4: international ló ń pè
3: o wọ́n fẹ́ bójú ọlójú àti wọn all over the country ẹ ṣe jáde
4: àti a tún kí wọn ó mànà wé náà wọ́n lọ wọ̀ bẹ́ẹ̀ ni ṣe wá léṣe láàárẹ̀ ẹ̀ ṣáà ní kúkú ní kúkú ṣe wá léṣe jẹ́ azáré gbẹ̀mí náà.
3: Hello.
2: Hello.
6: Hello.
3: Yes, sir. Ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
6: Ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ ọba ẹlẹ́wọ̀n yọ bẹ́ẹ̀ ní oníṣẹ́ láti bí
3: lágbo. Ó yẹ ẹja lọ sí.
6: A kí gbogbo àwọn ọlọ́dún lè ní a kí mo kí ìdílé ọláwìn lápapọ̀ wọn a kí gbogbo àwọn ògùn nígbà oṣù ọdún lónìí wọn a kí gbogbo ọba láti ní ọba lọrin.
3: Ṣé o.
6: Gbogbo ọ̀nà àjọ bàrà náà onírọ̀gbà wọn a bí ọyọ tó rò.
3: Kábíyèsí o.
4: Ẹ ṣeun. Àmì ẹ ṣeun bàjẹ́.
3: Ẹ
4: ṣeun kò ní bàjẹ́. Èmi ẹ expect wọn kọ́ sọ pé all over the universe. Kakuku máa lágbo pẹ̀lú. ka ma la gbogbo e lo be
7: yeso yibo le titi e
4: mo man like

0: ìkànnì tí ẹ ní ìgbẹ́kẹ̀lé lórí jùlọ fún ojúlówó ọ̀rọ̀ ìlera.
1: Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: The time is 12 o'clock.
1: Ago mejila tilu.
2: Njẹ́ ìwọ ń gbèrò láti ra ilẹ̀? Ọ̀rẹ́ wa, ṣé o ti ṣetán láti kọ́ ilé ara rẹ? Planning to construct a durable infrastructure like roads, dams, and so on? Contact a surveyor for any meaningful development on land. Gba ìmọ̀ tó pé kí o tó gbé ìgbésẹ̀ rárá. Tune in to Ask the Surveyor, your trusted program on Diamond 88.7 FM every Wednesday. Wá kọ́ ẹ̀kọ́ nípa ipa pàtàkì tí àwọn wọlé-wọlé ń kó nínú àwùjọ. Ìdí tí ìwádìí ilẹ̀ tó pé fi ṣe pàtàkì àti ohun gbogbo tí o gbọdọ̀ mọ̀ kó o tó ra ilẹ̀ tàbí kọ́ ilé. Ṣé o fẹ́ bá wọlé-wọlé tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀? Ṣàbẹ̀wò sí www.appsnkwara.com kí o sì tẹ Find Our Member láti rí wọlé-wọlé tó ní ìjẹ́rìí iṣẹ́. Don't miss it. Ask the Surveyor every Wednesday on Diamond 88.7 FM. Stay tuned. Stay tuned.
3: Ẹ̀ka àsán o. Aku ọdun aku yedun gbogbo awa ta je ololufe wa olugbo wa olutele wa atawa to atun je omo egbe wonle nipinle Kwara ta je muslimi ododo la nki pe barikade sala awa ta so nu ile na la tun se kini o la se opolopo laye ati loke pe loruko gbogbo egbe wonle nipinle Kwara anki gbogbo awa muslimi pe aku ọdun leya ati ni ile ti popo sinsin re to se kini o to n lo lowo nta ba wo sori eto losan e na niyan e ko le lekan se so fi okan de oladapo e ka bo
4: to mo ki gbogbo ara ile o aku ọdun o asiku yedun lagboro olohun emi wo sopolopo ọdun laye
3: amen Zain Adeleke babo mo lo abi lo ko temi lori eto yin eto ta pe ni ask the sofio bere lowo wonle re eleyi te ti mo n lori ofe lati ba wa pade bo ti le je pe ogbon seju pere leto ohun amo ta ba ko lori eto opolopo pe ta mo n gba inu wa mo n dun ara wa mo n ya pe awon eyan se kini o won je anfani to po lori eto yi losan to ni lai ni fa koko wa sofo gege ba ti mo pe popo sinsin odun leya ti muslimi n lo nita alejo ti kunlu lorin ati gbogbo àwọn ìlú tẹ̀ ti ń gbọ́ wa gbogbo àwọn tán ti lọ látọdún tó kọjá lọ wọ́n ti padà wálé wọ́n wá wo léwo ilé nìkan kọ́nà tún wá wò wò wọ́n tún wá wo lẹ̀ wò wọ́n wá wo dúkìá wọn wò pẹ̀lú ètò ta tiẹ̀ fẹ́ se léde yìí yóò dùn mọ́ mi gbogbo àwọn tá a wá lé tá a wá wo lé tá a wá wo lẹ̀ wa ká pè wọlé dáadáa kí la bá ń gbà tá a délé tí ò sọ fi ọkẹ́ ìdí ọ̀làdàpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé pọ̀pọ̀ sì ọdún wa ń ta ti gbogbo wa náà sì mọ̀ ẹnìkan tó ṣàbẹ̀wò sí ọ́fíìsì wọlẹ̀ níbi ìjẹta tán wálé ọdún ó náà la ní ká gbé yẹ̀wò pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ kìtọ̀ àwọn wálé ọdún ó ti tó bí ọdún méjì wọn làwọn ò lè wá lọ́dún tó kọjá lọ wọn ni àwọn tẹ̀sẹ̀ wá lọ́dún yìí ni àwọn bá tiẹ̀ gbé ìyàwó àtọmọ pé kọ káwọn lọ ṣàbẹ̀wò sí ilẹ̀ táwọn ń rà pamọ́ o wọn nígbà táwọn ó dorí ilẹ̀ ẹnu mọ̀ yà wọn wọn ti bá oríṣiríṣi ilé ti ẹlòmíì ti foundation ẹlòmíì ti kọ dídajì ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ṣe corner base tán mọ́ ń ṣe torí ilẹ̀ táwọn rà ó pọ̀ díẹ̀ wọn ti wá bá tán ti toríṣiṣi àwọn èèyàn ti wà lórí rẹ̀ wọn kí la dé lẹ́nu ọdún méjì náà sì ni àwọn wá lẹ́gbẹ̀ẹ́ yìí tó tá a bá ní ká wo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́nì yìí n tó gbé wọn dé ọ́fíìsì wọnlẹ̀ ní ìjẹta òde yìí nù tó lójú ká wá gbé wá sórí ètò lénìí ẹni nìkan kọ́ ni rèé ó ṣẹlẹ̀ sí ọlá pé bóyá àwọn ti gbọ́ ń pa ètò yìí àbí wọ́n ti mọ ọ̀nà àbáyọ òun lójú kan gbégbèsẹ̀ ẹ já gbé láti bí kí ni a lè ilẹ̀ tó jẹ́ pé èèyàn fowó iyebíye rà tó ti kàkún ogún tó kàkún dúkìá bóyá bí pé èèyàn fi owó dókoòwò pamọ́ síbì kan báwo ni ilẹ̀ ṣe ṣe pàtàkì nípa pé báwọn ṣe mọ àwọn èèyàn tán máa ń fi ilẹ̀ dókoòwò báwo ló ṣe ṣe pàtàkì sí.
4: Tó ẹ ṣeun ṣe rí ilẹ̀ ó jẹ́ ogún kan pàtàkì tó jẹ́ pé ogún tó ní kìmí gidi gan ni àwọn díkọ̀ kan wà wọ́n sì ẹ̀ pọ̀ tó jẹ́ kí ilẹ̀ jẹ́ ogún tó ní kìmí tó jẹ́ ogún tó jẹ́ pàtàkì àwọn díì àásọ díẹ̀ nù wọn. Àkọ́kọ́ ná ilẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé iye rẹ̀ kìí já lọlẹ̀ bíi pé tó bóyá mo ra nǹkan lónìí ògbà tí ó fi dọ̀là ní ẹ̀mí ìlera ó léye bá mọ́ kìí ṣe nǹkan tẹ́ rà tí ó wàá dọ̀là bóyá ẹni ẹ fẹ́ táwọn àni ó ti di second hand kò sí ti ń jẹ́ second hand ilẹ̀
3: lórí ilẹ̀
4: bẹ́ẹ̀ ni kò sí second hand ilẹ̀ bẹ́ẹ̀ ralẹ̀ nísìnyí bó wù yín bó dọ̀là ẹni ẹ fẹ́ ta eye te tata e le padanu boya boya mo ra 1000 wa dollar yen kan wa ni o ti lori 900 naira ko sin ton je be o yo ton fun yin kun eye te fe ta ni ya mi ju eye te ra lo nitori e tun jere lori re ni so ile je ogun kan nu awon ogun ti eyan le ni to je pe to iyan o le sort atun fi tin o ba jere lori ile eyan akoko to tan ba tun wa ni ka wo awon kankan wa to je ki ile ko je ogun to ni agbara gan ni pe se ri ile ta nso yi o lopin
3: to lodi won ni
4: in to lodi won ni to je pe to o le tan to awon pinle kokan wa ni orile ede wa yi ile ti tan inu omi na tun ku tan tun buye pe kun pe to ka won se tun le ri die
3: tan tun le omi seyin
4: nigba to je pe o je n to lopin to je on to lopin di won gbogbo nkan to ba si ti lopin to ni di won yi o di dandan ko se ye biye tori pe bo pe boya yo tan to ba si ti tan nisin o ti di atowo dowo pe to so o je nkan to je pe kini o se ye bi o so won gidigidi ni ile je nkan to so wo gidigidi ke si mo awon eyan nisin bolon se dawa a lopin
3: awon eyan ke ma bi si ka ma re si
4: loni olori
3: lori ile
4: lori on loni olorun lo mi yo mo tan ti bi nipinle wa ni kan
3: be ni
4: loni oloni
3: be
4: to amole ko si bi ta tin se photocopy le bi pe boya yin se photocopy o po si
3: ki fe si
4: ki fe si ki po si e bolon ti da na lo se wa ki se pe to boya loni a ile ti sumo waju die se o ti fe si ko si n to jo be
3: ta mo so pe demand and supply ko si lori oro le
4: ko si lori oro le o demand re o le mo po si o amo supply re oju kan lo wa awon eyan ba se n po si ta demand pe a fe a se supply re o oju kan lo wa awon oni imo ti siro economics si ni aso bi ti demand ba ti po ju supply lo
3: o di dan ko gbo lori
4: to a po ju le lo so ikan tunu ile tun wa je nkan to je pe to a le fi soro a le fi le soro lona to po
3: na fi n pe awon kan ni abule sowo
4: be ni to lona awon to fi n dako wa to je pe awon oko alada nla gidi
3: be ni
4: tan fi ndako an wa awon tan fi nse oro aje won alumandi na tan wa kusa ninu awon na wa awon tan ta bi pe to awon eko egba e fi kole akole sori awon oni real estate awon na wa so orisirisi ona na fi nfile soro eyun na tun wa ni ara ti ile se wa ri nkan kan ni pe gbogbo nti iyan

0: For up-to-date news reported across the globe, be rest assured you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
1: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láyè, àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
2: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus. Monomin Plus.

0: àti àwọn orin aládìídùn fún ìgbádùn tíyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin.
1: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
2: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kọ̀kọ̀ tó wà nínú ìròyìn náà. Ṣé tí máa pé fún ìṣọ̀kan lórílẹ̀-èdè yìí bí ọmọ Nàìjíríà ṣe ṣọpọ̀ tuntun ọpọ̀ ṣinṣin ọdún ìléyà? Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí pàṣẹ kan kólédé àwọn òṣìṣẹ́ aláàbò káàkiri tìbútòrò lẹ̀ fún pọ̀pọ̀ ṣinṣin ọdún ìléyà. Olùdásílẹ̀ ìkànnì Diamond FM ké sí àwọn mùsùlùmí kan farajìn fún ìlànà ẹ̀sìn Islam. Ní ilé òkèrè, ọgọ́rọ̀ yẹn ló dágbére fàyè látàrí àdó olóró tilẹ̀ Israel jù ránṣẹ́ sílẹ̀ Lebanon. Olùkọ́ni fún ikọ̀ Super Eagles ké sí àmọ́ kọ̀ọ̀kan jáwé sóbìsì nínú ìdíje tó kàn tí wọ́n gbà nínú ìdíje Unity Cup. Ẹ̀ka san akíwa pé a kú pọ̀pọ̀ ṣinṣin ọ̀nìyà tó wọlé dé ọpọ̀ rẹ̀ láṣìláyé. Àsìkò àyájọ́ àwọn ògòwẹ̀rẹ̀ tó kò lónìí a jẹ èrèṣẹ̀ gbìyànjú wa lórí àwọn ọmọ wa. Taiwo Adeyemi lónìí pẹ̀lú àwọn ògòwẹ̀rẹ̀.
3: Shafar Ibrahim lórúkọ ti tèmi. Yusufa Alima lórúkọ ti tèmi. Kọ́sùjímọ̀ lórúkọ ti tèmi.
4: Akíngbadé Adégbéyega lórúkọ ti tèmi.
2: Ká sọ fún yín pé ẹni gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wa ní Diamond 87 FM. Ẹ̀kọ́ iná ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.
5: Ṣèdí wá wọ́n tún ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọ́n ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ kán mọ jí lọ jẹ. Ayín jẹ́ mọ jí lọ.
6: Rówó dáadáa o, njẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tó ń sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
7: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
8: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
2: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ̀mí àti ìlú Ìlọrin ọmọwé Ibrahim Sulugambare ti ké sí àwọn mùsùlùmí kan fi ààyè gba ìfẹ́ gbogbo àgbáyé ṣe ń ṣe pọ́pọ́ ṣinṣin ọdún ìléyà. Ìmọ̀ràn Ìlọrin ló pe pẹ̀ òun lónìí nígbà tó ń sọ̀rọ̀ ní ìyídí ti ìlú Ìlọrin ó tún ké sí àwọn mùsùlùmí kan lo ọdún ìléyà tọdún tá a wà yìí kan fi gbàdúrà fún àlàáfíà ìdàgbàsókè ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara tilẹ̀ yìí lápapọ̀. Ìmáàmù ìmọ̀le tìlú Ìlọrin Sheikh Abdullahi Abdulhamid ló kó àwọn mùsùlùmí sódì láti kírun òníraka méjì ní yídí ọ̀hún. Àwọn èèyàn jankan-jankan tá a ti rí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò anúgbogbo ìpínlẹ̀ Kwara Sẹ́ńtọ̀ Sọ́lì Mustapha àti ààrẹ ilégbèmọ aṣòfin àgbà ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí dókítà Bukola Saraki ló wà níkàlẹ̀ níbi àdúrà ọ̀hún. Ìmáàmù ìmọ̀le tìlú Ìlọrin ó ní ó pa ìran láti ṣe àmì pọ̀pọ̀ ṣinṣin ọdún ìléyà. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ti ké sí àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n fi ààyè gba ìdàgbàsókè lórílẹ̀-èdè yìí pàápàá jùlọ nípa ìṣọ̀kan àti àlàáfíà. Ó tẹnu pé Nàìjíríà ó ti wà lábẹ́ ìlànà ìdàgbàsókè lábẹ́ ìṣàkóso ààrẹ Bola Tinubu. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ abẹ́ṣẹ́káwọ́ àgbà fún Shettima lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà à ń tẹ̀lé Stanley Nkocha lónìí. Shettima tẹnumọ́ nínú iṣẹ́ kínní rẹ̀ fún pọ́pọ́ ṣinṣin iléyà tọdún tá a wà yìí pé ẹ̀kọ́ ọdún iléyà ṣoko pàápàá jùlọ fún ìdàgbàsókè àti àlàáfíà ilẹ̀ Nàìjíríà.

gẹ́gẹ́ bí ọ̀nà láti mú kí ọ̀rọ̀ ajé lè pọ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó ti sọ pé ó ti lé ní 1,000 tí àwọn ti ró ní agbára nípasẹ̀ iṣẹ́ ọwọ́ tí wọ́n pè ní Up Lagos Initiative eléyìí tí yóò jẹ́ ìrọ̀rùn fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ ọwọ́ tí yóò sì tún mú kí ìdàgbàsókè bá ọ̀rọ̀ ajé ní ìpínlẹ̀ náà. Olùgbaninímọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ èkó lórí àṣà àti iṣẹ́ ọ̀nà ọ̀gbẹ́ni Idris Aregbe ló ń sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nínú ìjókòó àwọn oníròyìn ní ìlú Èkó.

0: olùdásílẹ̀ àti alága ilé-iṣẹ́ Bright Broadcasting Limited BBL tóní ìkànnì Diamond tó wà nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní Diamond tó wà nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Apostle Wọlé Awotuyi ti dáwọ́ dunu pẹ̀lú àwọn mùsùlùmí káàkiri tìbútòrò lẹ́yìn pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe pọ́pọ́ ṣíṣe ọdún ilẹ̀ tó wọlé dé. Awotuyi lókè sí àwọn mùsùlùmí kan farajìn lákọ̀tún fún ìlànà ẹ̀sìn Islam tó tẹnumọ́ ìfẹ́ àlàáfíà àti nínàánú nínú iṣẹ́ ìkíni rẹ̀ tó léde lónìí ọjọ́rùú ọjọ́ kẹtàdínní ọgbọ̀n oṣù karùn-ún ọdún tàbí ìlọrin olólù ìpínlẹ̀ Kwara ọdínmí òníṣòwò ọ̀hún tẹnumọ́ wípé ìlànà ẹ̀sìn Islam ṣe kókó pàápàá jùlọ fún àlàáfíà àti ìṣọ̀kan lórílẹ̀-èdè yìí. Olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn wa dáwọ́dùn ní pẹ́lá mùsùlùmí tí ó kì sí wọn kọ́ṣẹ́ ọdún ìléya pẹ̀lú ìwọ̀n tí wọ́n sì pàápàá jùlọ kànáwó rẹ̀ sàwọn tó gbẹ̀gàjẹ́ ní àwùjọ.
1: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti fi àìdùnnú ọkàn rẹ̀ hàn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn agbébọn báńdíìtì jígbé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ náà. Ó sọ ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ fún ti ayẹyẹ ọdún Eid al-Kabir àti ti àyájọ́ àwọn ògowẹ́rẹ́. Mákindé lójú ọ̀pọ̀ X rẹ̀ lówùrọ̀ òní sọ pé òun mọ ìrora àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí náà tí àwọn yóò sì sa gbogbo ipá wọn láti rí wípé àwọn tí wọ́n jí gbé náà padà dé láyọ̀ àti àlàáfíà.
0: Ìròyìn ẹ̀kọ́rẹ́ ni amúwá ṣe tí gbọ̀nyìn láti kàyìn Diamond tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè níbi tí ọkùnrin ti dágbére fáyé látàrí ìkọlù tó wáyé látọwọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ Israel ní agbègbè gúúsù àti ìlà-oòrùn ilẹ̀ Lebanon ní àná ọjọ́ ìṣẹ́gun lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.

0: tó ti fẹ́ kí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé ma wọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ́kọ̀ọ́ máa jí lọ jẹ́. Ayín jẹ́ máa jí lọ.
1: Rówó dáadáa o, njẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni, owó orí tóun sì ń san ni wọn sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

wọn mọ tí wọn ń tàràkà kiri lọwọ yìí elédùà dákúndábọ ṣọnà rere fún wọn o ṣínà ayọ fún wọn àwọn tí ń bẹ lákàtà àwọn ajínigbé elédùà abẹọ rotọdún léyà tọdún yìí tó tún ṣe bẹẹ tó ṣe kò ń gẹ pẹláyà ọjọ àwọn èwe ìtú àwọn ọmọ wọnyí lẹ àti gbogbo ìṣẹmẹẹdá kọọkan.

gbogbo ẹkọ àsorin wọn yẹn láwa fòpin sí gbogbo àwọn tí wọn ń wojú elédùà pèsè òónú táwọn náà ń wò wípé ọjọ́ wo gan ni wọn finú ṣoyún tí wọn fọwọ́ gbọ́mọ tó fẹ̀yìn gbọ́mọ pọ̀. A tún lo àyájọ́ ọjọ́ ìní o níṣọjọ́ àyájọ́ àwọn ìwé láti rántí irú wọn gbàdúrà fún wọn wípé elédùà kó tó di wòye ọdún tí ń bọ̀ gbọ́ àdúrà wọn jẹ́ káwọn náà kán wá dunnú o. Bóyá jẹ́ nìyẹn ẹja bẹ́tò ká máa tẹ̀ wájú lápá bí kọ́lọ́wọ́n bá dákúdábọ̀ kú bá bá wa ṣọ́ àwọn ìwé wa lọ́kùnrin lóbìnrin ni gbogbo wọn pátápátá. Ẹ yẹ́ kí n gbà báyìí ká lọ tààràtà sọ́dọ̀ àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí.

0: ṣe gba gbagba a ma ṣe lalala fibo bi n ba ṣe ojo opo le loni
1: baluko ba mi ṣere we bere be mu jojo
2: bere mi ba mi ṣere
0: ma fe kawon ewe ko pe wole
1: o kere kutu mewe kukuru wangaraya
0: kanke awon eyan won fun ta ya jojo ewe bakan na eyin agbagba e ma fun mi update bi nkan se nlo nipa odun leya e mo mo pe yin kan rai e ta yin lowo ni toothpick o jina segbe yin e won le ti e ti fe lo to eke meji
1: ati to ni wa won de wa mu jojo
2: ire mi ba mi sere
0: ko lo se nlo lodo yin be ni odun leya e ye ki mo lapa bi e mo pe nu studio le mi wa late kan sa iru eji ni asegun to korugbon jora e
2: ba mi sere
0: be ba ri ngboro e ro bi pe afa ni báwọn ilé wọn à sì fa nǹkan kan bí wọn bá fa nǹkan wọn mọ nǹkan tí wọn ń fa. pẹ̀lú bó ṣe kórùn gbọ̀njọ́ ẹ̀ bí bá nípa ẹjí ni aṣẹ́gun bó wà lẹ́ran àgbò lónìí báyìí yóò máa fẹ̀yìn ọwọ́ lẹ̀yìn ọwọ́ náà ni. àwọn ọlọ́jọ́ ọ̀bí tí ń bẹ́ ń bí ni wọ́n sọ continuity nù. good afternoon ọmọ bàbá tíṣà my name is pastor ezekiel ọlọ́ọ̀lùwà òyèlàdé kọ́nà òṣèré help me to celebrate my pastor friend pastor caleb. pastor caleb ẹ ti fẹ́ máa porúkọ ilé ìjọsìn wọn ẹ fẹ́ bíi polówó ọjà kún ni ẹ fẹ́ gbèrú látẹ̀yìn àbí. pastor caleb today is his birthday. Let me jingle bell for him from Pastor Oyelade. Okay, all right, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ẹ rò pé àwọn ìránṣẹ́ Ọlọ́run agbógbó ògbàlà ò gbọ́dọ̀ jìnà sí wọn. Wọ́n jẹ́ ìdí nìyẹn tí Pastor Oyelade Ezika ṣe ní pé kí n máa lu agbógbó ògbàlà. Létí Pastor Gabriel Kekele lónìí ń ṣàyájọ́ ọjọ́ òbí tiwọn. Ó yà ló ká yé Pastor Gabriel lọ́pẹ́ wa. lórí pastor caleb olúwa gba ẹyin wa pé wọn aṣọdún mọdún bàbá gba ọpẹ wa pé wọn máa ṣoṣù mọṣù gba ẹyin wa. I wish you many happy returns pastor caleb from your friend pastor ezekiel oyelade láti òṣèré àwọn náà ní pé ká máa kí yín o. Every 28th of May is my birthday. Abosede Aya PAEA. Ah, ko ye mi. Jowo e ba mi lu agogo. Okay, mama. Mama Abosede Aya PAEA. PAEA.
1: Oluwa oba rere ti se kemi.
0: Ani ka lu agogo. Fún wọn torí pọ̀ ọjọ́ òbí wọn ń bọ̀ lọ́nà. ọdún 28 gangan ni ẹgbọ́n kí ni déètì ìnínà ẹjí ni aṣẹ́gun. káàmù ọjọ́ tá a lọ bá màmá jẹ oúnjẹ ọjọ́ òbí.
1: olúwa ọba rere ti ṣe kẹ́mi.
0: mama abosede I'm wishing you long life and prosperity. many happy returns. happy birthday in advance. inadi to you. And I'm also dedicating this music. Àwọn ọlọ́jọ́ òbí yẹn torí pé wọ́n ń gbé gbá ọpẹ́ àwọn ọmọ ọlọ́pẹ́ gogogun. Mama Abosede o. Happy birthday in advance to you, ma.
1: Ọlọ́pẹ́ o.
0: Ìyá Anika lu agogo fún wa. Mama Abosede bá ti gba ọpẹ́ wa. Pé màmá yóò máa jẹun lọ tí kò sáàwẹ̀ bá bá gbà yín wá. Pé màmá máa gà sọ lọ ń gbòòrò ayé wọ́n máa ṣe gírì bá bá gbọ́.

0: be de ilu oro be lo ogbomoso nbo le fe lo lowo ta wa te ni mo pe koda igboro yato money no de kudirogo oni kozowo kozowo awon to ra lese merin agbohun 150 awon ni 550 awon 350 awon kan ma papara eyan mi te nsodun loloko ojoko gbogbo yin mo ki o eku odun eku yejo
1: hello somebody hello hello somebody kile pe o ya da ti e mo gbe fun wa shell barika mode yen o dabo so gbo tala
0: awon me ngbo npa e o nja pagun
2: omo kekeke e wo bo se mu jojo erin serin ni won meran wo de lo
0: e ma gbagbe pe gbogbo popo sisi yen se nlo ngboro
2: jagun ko lo meran dade
0: amada movement park legu wa sile e ma pa awon omo yin bo e tu wa gbadu ara yin gun
2: baba ma mu ba
0: e mo pe awon o gbodo muti nitori pe ateti awararo e tun wa gbadu ara yin
1: hello somebody o ya ma mi gbe fun mama be ya be emi wa o se pupo mami
3: e
1: da ko ko yin bo e ti pe go
3: Ọlọrun
1: sọla lati agbabi aka lati agbabi aka ni ka fi location si kin ti wa jeran ni abi afa ko ye mi e so pe
3: aroma aroma e wa ji mi ni ma ro pe ki lo sele
1: yun ki
3: se lona ni wa
1: yi yi
3: o o expect pe ka jo wa
1: okay
3: ba ti lo si location yo ko ati meji
1: okay okay e ma worry e mo nkan to ba sele e ja pade ni waju government house e ko tun wa ti wa la ko wa ta do wa o amen amen amen amen amen amen amen amen o ba mi amen o amen amen amen e sun gan ni mo dupe o ma mi lati agba bi aka mi dupe
0: ẹnà kú àwọn ọmọ kan ti ń bẹ ń gbòòrò báyìí ẹjírí ẹṣẹ́gun farabalẹ̀ kó gbọ́ ọ́pdéètì ti ń bẹ lẹ̀ yìí o àwọn ọmọ alábáyà kan ti ń bẹ ń gbòòrò nítorí pé wọ́n wálé ọdún ó wá rí pé wọ́n ń wo àbáyà tuntun kí n tó bá lọ gbé wọn ẹ̀yin iléyà lóòótọ́ mọ̀ pé ó ti gbé nǹkan mi ó wà rí pé ọmọ kan ó ti yẹ ó lè làálì o wa baya o wa wo e loju o ba ti gbe bayi o ti gbe kan nu o ra mo to wo abaya lojo odun o lo ti ri fine girl kan
1: hello somebody
4: that you mo
1: o ya ma mi gbe mu mama be go go go ka sile
4: awon goda yin mo
1: mi gbo ku yin
4: a pe ta ni wa yin si o
1: ase na
4: Ami,
1: ami, ami, ami. Mami, ola mbo ni update. Mbo ni update, mbo ni ki nwa.
4: Ai, wo, e mo bo. Ta, e ma dadu go gan. Bo gbe, ta, anu, fe, me, di, di, ni.
1: E, fu yin update kan. Lati jeta, lati bi jeta, mo ti ra eko. Mo nko kiri ni.
4: Jeta, ma go, wa, da, ya, mo, di.
1: Mo nko kiri ni.
4: Àwọn ọmọ àfin kiri àkọ́kọ́ wá gba ti bẹ̀ náà.
1: Ẹ ṣe sùúrù ṣẹ́rẹ́ kan tèmi ń kó kiri yìí. Àdúgbò tí máa ti dé báyìí tí máa ti rí pé oòrùn ẹran. Wọ́n lè mí fi ń jẹ̀kọ̀.
4: Ẹ mọ̀
1: fẹ́ pẹ́ tó ní bàjẹ́. Àmì àṣọ náà ó bọ̀ jẹ́ tì. Àmì àṣọ náà àmì.

0: ni gbogbo Niger Road e ma banki alaye busy lo won tori pe ko n fun yan disappointment e ma n soro nipa awon aranso to debe debe o duro re hello somebody
1: e ti wole o e dako e ba boya ke ba wa tumu abeyin tori olohun e ba tumu
0: Ẹ bá a tún mú. Mo ṣì láǹfààní láti gba ìpè yọkan àbí méjì sí i. Ó tó di pé wọ́n máa kásá mi kúrò lórí ètò lónìí. Special edition fún gbogbo àwọn ògo wẹrẹ àti iléyà special. Ó náà ni mo ní ká fi tòní ṣe tó wá di ọjọ́ mẹ́jọ. Ẹ mọ̀ pé yóò tún gbójú ọwọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. UEFA Champions League final. Diamond FM watch party yo waye logbonjo osu ta waye Diamond Park oni o ti waye egberun kan naira ni bo ba ti mu egberun kan naira lowo ticket ko wo jersey club to fe to support ebun benle refreshment nbele comedy banter gbogbe o nbele e pade gbogbo awon agbagba olugbonsa fe nipa ere idaraya ni ikani to ta won yo yi ikani gbonsa fe Diamond 88.7 FM total command le nle lorin e pade gbogbo ikokan ninu wa to ye pe ajo wo ball papo ni iyen dede agogo meta oni o bere ta ma tari talari re sategun ti gbogbo awon eyan o ma gbo kaakiri agbala aye patapata porongodo e darapo mo wa egberun kan naira 1000 naira ni be ba ti wa si Diamond Park e bere ticket fun UEFA Champions League Diamond FM watch party yen as Arsenal pelu PSG ni won jo koju ara won e bere fun ticket bo si je ni kan ni wa nile ise wa bi e ma bo ticket nbe nle biba beyin ba fe do opo e fe ba wa ba e fe so ti wa ife partner pelu wa fun eto ye aye si nbe fun yin 081 34 29 34 24 081 34 29 34 24 e pe ero banisoro yen leyin eto boya yin fe ra ticket e fe wo pe group ni yin e fe ra ticket to po gan eyan le pe e pe bo si je pe fe ra ticket fa awon eyan ko si wahala 081 34 29 34 24 081 34 29 34 24 eja jo pade iyen lojo saturday timboy eje ki mu last call mo si fe mu last call ngun si ni o eja jo pade lojo saturday le timbo eja ki mu eyo kan si ka ma lo
1: lo mo ba ti sa
0: hello somebody
1: be fun
0: o ya da ti e mo be fun ko basi o sere lati o sere o ti le mu oya
1: ondofa
0: oya eje ko de bina ati yin ti ri kini update
1: te ba dem jade te ba din jade ni tudo mele ma ba mi lojo na se bo
0: e
1: ba mi le mu
0: kesi awon ba ti ba e ma gbo ro e ma gbo ro
1: e ba mi o da won security ma ni gbe lowo lowo ri ba
0: e ba le
1: e ma mu ka se pe e o pa yin lowo de ni oni ni ba
0: ki lo de olo ba ma je ke yan o se mu o tu fa
1: ọmọ bàtúkà
0: wọn gbé nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà
1: nígbà nígbà nígbà
0: nígbà nígbà nígbà nígbà nígbà nígbà
1: nígbà nígbà nígbà nígbà
0: nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígb

ilé tó lọnu tó bá di ọjọ́ mẹ́jọ ẹja jọ pàdé lórí ètò gbẹ̀dú ẹ̀ṣọ́ lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ̀kú ọdún o ẹ̀kú ìyẹ̀dùn ẹ̀mí wa ó ṣe púpọ̀ o gbogbo ẹ̀yin ewé ẹ̀kú ọdún náà o lọ́jọ́ mẹ́jọ lápàdé ẹ̀ níkú gbogbo wa láàjọ fa ìkúdẹ́gbẹ̀rẹ̀ aláṣẹ ọlọ́run ọba káwá ríra lẹ́yọ̀ ká pàdé nire ká má dolódì lẹ́yìn ara wa ẹ̀dẹ́kun lẹ́ẹ̀kan sí ẹja ṣe níwọ̀ntúnwọ̀nsí o ejù bẹ́ẹ̀ lọ ayọ̀dèjì ayọ̀lá olókìyín o ọmọ bàbá tíṣà ló dágbére fótò ní ìdágbére fáyé o ó dìgbà kan o.

0: ẹ kàsán a sì pé àwọn ọmọ ìyá wa lẹ́yìn ọmọ mùsùlùmí wípé ẹ kú oríire ayájọ́ ọdún iléyà bákan náà là ń kí àwọn ògo wẹrẹ wípé wọn kú ayẹyẹ orí kadùn wọn. Ìròyìn ní ṣókí làmúdẹ sétí gbọ́yìn láti ìkànnì gbóhùnsáfẹ́ Diamond 88.7 FM tó takànmọ́lẹ̀ lè lọrin ní ìpínlẹ̀ Kwara. Ààrẹ Bọ́lá Tinubu ó ní ó ti ṣe bẹ́ẹ̀ rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti ṣe àmúlò ẹ̀kọ́ èyí tí wọ́n kọ́ nípa ara àyájọ́ ọdún ìdí kẹ̀bí kí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn. Ààrẹ ni ó sọ̀rọ̀ yìí lónìí nígbà tí ó lọ́ọ́rẹ́ kírun hídì ìyẹn ni báríkì eléètò jẹ́ Northern Barrack ti ń bẹ̀ ò ní Lagos Island. Emia tilu ilorin Dr. Ibrahim Sulu Gambari oni o ti pe awon elesin muslimi lati faye gba alafia gege bi agbaye se se ayeye odun le ati odun yi. Emia tilu ilorin ni o fi ipe ilede o ninu oro ikini ku orire odun sala na eti o waye ni bi ile adura hidi nile ilorin. Ilé-iṣẹ́ ààrẹ ilé wa ni wọ́n ti pè fún ìlànà òfin tako igba ojúmọ̀ ká lójú òpó ayélujára ni Martins Vincent Ose tí ọpọ èèyàn mọ̀ sí VDM lórí bí ó ṣe ń gbé ohun àkálẹ̀ ayédèrú kan káàkiri olójú òpó ayélujára èyí tí ó lọ́pa rẹ̀ mọ́ ààrẹ Bọ́lá Tinubu. Olùgbaninímọ̀ràn sí ààrẹ pàtàkì lórí ọ̀rọ̀ ètò ìròyìn ohun àtò Báyọ̀ Ọ̀nálùgà ni ó nàka lẹ́bù sí igba ojúmọ̀ ká náà wípé ó ń gbé ọ̀rọ̀ eléyìí tí ó jẹ́ òfegè ìyẹn lójú òpó ayélujára èyí tí ó sì júwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àṣìlò ojú òpó ayélujára. Mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ wa ọ̀mọ̀wé Ọlátúnjì Aláùsà ó ní ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́lẹ́mukú àwọn ògo wẹrẹ nílẹ̀ Nàìjíríà láti sàmì sí ayẹyẹ ọjọ́ àwọn èwe ìyẹn tọdún 2026 èyí tí ó padà fìdí ìfarajìn ìṣèjọba àpapọ̀ múlẹ̀ olórí àti lè máa dáàbòbò kí wọ́n sì máa fún àwọn ọmọ kọ̀ọ̀kan ìyẹn ní ètò ẹ̀kọ́ eléyìí tí ó gbọ̀ngàn. Ọ̀rọ̀ yìí ni ó yan koko rẹ̀ nínú àtẹ̀jáde kan látọwọ́ olùgbaninímọ̀ràn pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn ọ̀hún ìbáraẹnisọ̀rọ̀ ẹ̀yìn ọ̀gbẹ́ni Ìlàrò Ata. Tọ́ ìròyìn ní ṣókí fún sáà ni kò ní ju báyìí lọ ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún fún ìròyìn ìjákèjádò àgbáyé léde Gẹ̀ẹ́sì àtúpalẹ̀ rẹ̀ lẹ́màá gbọ́ ní agogo márùn-ún àbọ̀ léde Yorùbá. Ẹ ṣeun tẹ̀yàn ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM láàyò ẹ má wá yìí kúrò ńbẹ ètò àdélébarè lẹ́màá láǹfààní láti tẹ́tí sí báyìí.
1: Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́njẹ́n látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.

sọ nípa eléyẹ ẹja bára wa sò tọrọ ọba tó sori níbejì méjì fún wa lónìí ká máa kọkọ dúpẹ bá a ṣe ń dúpẹ ni àdéhùn ọrọ àdéhùn ṣe pàtàkì lórí ọrọ ọdún iléyà àdéhùn kí ni à ń pè ládéhùn àdéhùn ó dàbí ẹ̀jẹ̀ mà ni bígbà téèyàn bá múlẹ̀ àbí ká pé ẹ̀jẹ̀ láàrin èèyàn méjì àbí láàrin èèyàn kan àti ẹgbẹgbẹ̀rún èèyàn ó sì lè jẹ́ láàrin èèyàn kan àti àwọn ẹgbẹ́ kan àdéhùn ni wọ́n ń pè é ọkú bẹ́ẹ̀ sí ń jẹ sísun lẹ́ ń jẹ bíbọ̀ àní ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ nípa àdéhùn

0: bọ́ọ̀lù.
1: Ìwọ ọ̀gá láàrin ọ̀gá ó lè jẹ́ láàrin ọ̀gá sọ́mọsẹ́, ó lè jẹ́ láàrin òbí sọ́mọ, ó sì lè jẹ́ láàrin olólùfẹ́. A bá lọ́gà sọ́mọ, àwọn àdéhùn tẹ́ ṣe nìṣẹ́ mọṣẹ́. Ìwọ òbí ń kọ́ owó, mò ń lọ sọ́jà àpàtà, mò ń lọ ja mándéètì, mò ń lọ jọba, mò ń lọ wá, mò ń lẹ̀yìn. A máa bọ̀ níbọ̀ ra bisikì bọ̀, ń ra súùtì bọ̀, sọ ọmú sí abọ́kàn ń tọmọ òun. Àdéhùn àdéhùn in tó ṣẹlẹ̀ ẹyìn Ismail Ismaila ẹ̀yin lẹ́dọ̀ọ́dún ẹ̀ ni. Àdéhùn tó wáyé ńgbà náà lọ́hùn-ún. Bí ìbá ṣe pé ìmúsí àdéhùn kí láwọn pè ní léyà lónìí. Olólùfẹ́ I love you, ìwọ ni mi máa fẹ́, ìwọ ìwọ tó ń sọ fún olólùfẹ́ ẹ pé Ọlọ́run ó jiware, omi ti fẹ́ lọ sunrun ti ń kú mi. Ilé náà sì ni ó dá Ọlọ́run jiware ilé tó dàárọ̀. Ó dàárọ̀ tó sọ tó kọ́ ti báyìí ọkàn tó lọ rí pọkùn mi àbóbí mi ni. Ẹ má tún jẹ chaati. Àdéhùn. Ó ṣe pàtàkì ká mọ má déhùn sẹ. Bó o bá ti mọ̀ pé ò lè má déhùn sẹ, má wulẹ̀ ṣe àdéhùn. Olólùfẹ́ síra wọn, irú àdéhùn tẹ́ ń ṣe ń sẹ́ má déhùn sẹ láàrin ara yín. Irú àdéhùn tó ń ṣe pẹ̀lú olólùfẹ́ rẹ, wo nígbà òjò, nígbà ẹ̀rùn, nígbà kinní kan, nígbà ọ̀wọ́n gógó epo, nígbà sọ́bsidì, nígbà abayọ sọ́bsidì, tèmi ní tiẹ̀. Ọwọ́ ń promise olólùfẹ́ rẹ, ìwọ náà ronú, ṣe bí ìwọ náà nu. Ó wá pé bébì báwo mo ṣe rí sí ẹ, explain mi ní one sentence. Ó wá sọ pé wo bó ṣe wà yẹn o, ìwọ ni sim card nínú fóònù mi o. Wọ́n ní you are the only sim card, you are the sim card in my phone. Sim card inú fóònù rẹ tòun ò sì kúkú mọ̀ pé bóyá fóònù tó ń lò, bóyá ojú mẹ́rin ló ní, bóyá síìmù mẹ́rin nílò, bóyá síìmù mẹ́ta nílò kò mọ̀. Ó ṣàgbọ́tọ̀ ní you are the only sim in my card. Ó sì mọ̀ pé síìmù nínú káàdì ó ṣe pàtàkì. Bí ò bá sí síìmù nínú káàdì nínú fóònù, síìmù nínú fóònù ṣe pàtàkì. Bí ò bá sí síìmù nínú fóònù, fóònù ò lè ṣiṣẹ́. Ngbọ̀ ti wá promise ẹ pé you are the same in my phone o. Inú rẹ̀ náà wá dùn, ìwà ń filé ayé rẹ̀ yìí ń bọ́ lò. Àmọ́ fóònù tiẹ̀ sim mẹ́rin ní lò, márùn-ún ní lò. Wàláì Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ wọn sá. Olólùfẹ́ sẹ́wọ̀n má déhùn sẹ́. Owó sáfẹ́rẹ́ lọ́wọ́ ọkọ rẹ, ọtí di gbádàgbọ̀n, ọtí kó lọ lé yín. Ọní ọ̀sìn mọ́ ará ti ẹyí sára àyà, ebi ẹ̀mẹ́ ní gbára àyàwó alátọ̀run. Wọ́n ń jìyà lé wa o, wọ́n ń jìyà lé wa ẹ̀ rárá mi ni mo rí rùmúrùmú kí n tó dé rẹ̀. Nígbà mo débẹ̀ tán sí ẹ̀rí mo ti ń pe egun. Ẹ rọrùn mi ni, ìyàwó àjẹ mi o, ìyàwó àjẹ mi o. Torí mo jẹ́ mo fẹ́ sùlẹ̀ má ìyàwó àjẹ mi o. Ìyàwó àjẹ mi o, mo fẹ́ Ismaila mi ni nǹkan ń ṣe ọ́. Ìyàwó ní jọ́, ṣé bí wọ́n lọ sèlérí lọ́jọ́ kìíní àná tó ní I love you, gbogbo nǹkan ní fi bọ́ọ̀lù, gbogbo nǹkan ni mo fi fẹ́ ọ. Nǹkan wá dagun ń sìn wá ń pé kò tiẹ̀ yé mi gan mọ́, ọ̀rọ̀ ayé mi ò yé mi ńgbà mo ti fẹ́. Ìwọ náà kò ní kọ́ ní à, ẹlẹ́sẹ̀ koríko ni o, koríko ó fẹsẹ̀ kó koríko wọlé rẹ ni o. Gbọ́gbà tó ti fi ayé rẹ ń dá, ọwọ́ fẹ́ tán nǹkan yíwọ́, àánú rẹ ò sí mi. Ẹ̀yin olólùfẹ́ a ní àdéhùn tá a bá ń ṣe ẹjá mọ́ má déhùn sẹ́. Kí á ti kà ń kọ́ 50,000 lówó ilé o, ṣùgbọ́n total package 700,000 ni o. Ẹ̀yin ó ní total package, ẹ̀yin kọ́ wọ́n náà ṣe ń pè wọ́n náà. Ẹ̀yin kí á ti kà total package. Ṣé bí wọ́n ṣe ń ṣeré sàdéhùn tẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ mú ṣẹ̀bí? Ẹ̀yin ó ní total package. Àdéhùn tí wọ́n náà bọ́ lọ́n ṣe nígbà tá ń gbà wẹ́ ń jò ní olóòní mú nǹkan mọ́, òní ta nǹkan ra mọ́, òní fa nǹkan mọ́, òní fa gbaná mọ́, òní ṣe tí ò yẹ kó ṣe mọ́. Ṣó má déhùn ṣẹ. Àbó tún ti padà sínú ó ti padà bẹ́ẹ̀ sórí pé ó má déhùn ṣẹ pẹ̀lú Ọlọ́run. Ẹ̀wọ̀n ní sí ọwọ́ tí wọ́n ti ẹ̀ burú jáì. Iṣẹ́ tí wọn ò lè parí ní oṣù márùn-ún. Ọgbọ́n bẹ́ẹ̀ bá débí ìrọ̀lẹ́ ọ̀la, ẹ wá gba sẹ́yìn. Ẹ wá gba iṣẹ́ yín ti máa rẹ́dí, ẹ wá gba sẹ́yìn nírọ̀lẹ́ ọ̀la. Ṣó má déhùn ṣẹ. Ẹ̀yin oní sí ọwọ́, tẹ́lọ̀ ni ọ́ ni, kápẹ́ntà ni, fọ́níṣọ̀ ni, àwọn oní sí ọwọ́ wo ló tún yẹ ká bá wí náà. Ẹ mọ̀ dákọ̀ mi ẹ̀wà, ẹ mọ̀ dákọ̀ wọn. Ẹni ẹgbẹ́ 7 tí ò tètè dá yín ló, ẹ mọ̀ dákọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ̀yin oníṣòwò náà ń kọ́. Kì í ṣe oníṣòwò nìkan, àwọn tí ó rajà náà. Báwo ni bá nájà lọ́wọ́ rẹ? Tó bá yẹ pé àwọn òyìnbó ni wọ́n pọ̀, this is too costly, it's too expensive, I can't come to buy this. Bẹ́ẹ̀ nílẹ̀ tí wọ́n máa gbọ́, kò ju bá náà iye 10,000, èmi lẹ̀ jìrì láàárọ̀ la, ṣé bẹ́ẹ̀ sáà máa wá ṣọ́ọ̀bù lọ́la? Èmi lẹ̀ jìrì lọ́la, kò sì ní wá ní jẹ́ bẹ́ẹ̀, torí ó ti mọ̀ pé n tọ́ fẹ́ tà fóun wọn. Dípò tí wàá ní kiri ìwọ̀n o, ẹ̀wọ̀ èmi ò lè ra o, ẹ jẹ́ mo bá tẹ̀mí lọ. Èmi lẹ̀ jìrì láàárọ̀ la, ọ̀sẹ̀ lérí ọ̀mú lérí sẹ́. eh olohun sanu ani eja mo madeun wase adeun ta ba se eja mo se je npolo oja mo nbo ni ko pe ko jina
0: wow ewa jadun itowo didara ti new bobo 100 Bobo 100 ni wara miran ti nbe ninu igo ni milimita egba o le mewa ti o si kun fofo pelu vitamin C DHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be o tun ki popopo Bobo 100 asara lore idara fun ngbe re
2: Ferobina iron and care the good for your body she you yeah
3: oh yes Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
4: Ha, ni bo ni awon eni yi fe kin rowo to po to bayi.
5: Mama gogo kilo tun de.
4: Gogo ni o. Ile wo san ti mo gbe lo fun itoju. Awon ni won bu owo to le fa ni lapo ya fun wa.
5: Eyin o foruko sile labe eto idiye lo fo lera ni.
4: Kilo nje be?
5: Anfani nla le to diye lo fo lera. E kan ni lati foruko sile. Nile wo san alabode to wa nitosi yin ta ba won le wo san ta jan lo nte labi ajo kwara ke ti yin ni ke bere si ni gbadun eto iwosan lediwo nibi kibi ni pinle kwara
4: lo to
5: be ni o o da gan papa eto doju to fo lera yi wulo gan fa won alaboyun bi tire tabi ru gogo ti o ti ipomodun marun nitori pe ni lo ke lanfani se to lera to peye lore kore se si mo be yen ba se wole wo san tin jade si ni omo sanwo si sugbon lopin igba te ba ti foruko sile labe eto idoju to fo lera e kan mo wole igba toju jade ni le wo san pelu sisan owo perete lo fe fe lo mi papa bi eni pe baba re lo ko le wo san ni
4: e tun ti de pelu awada yin
5: e mo da mi lohun jare sugbon ki sawada na nitori pe anfani nla ni nbe nu eto idoju to fo lera te ba fe mo nipa eto idoju to fo lera lekun rere si e kan si office ajo kwara care to wa ni house 27b amadu belowe gro ilorin tabi ke pe won sori ero tin wo ni jawo yin te ba pe yi 0800 100 1001 ajo kwara care lolukede

àláwọn ọmọ tó lọ yìí ọlọ́run ó darí wọn padà láyé àtàlàfíà. Nigeria is a great nation. Orílẹ̀-èdè tó nílá ni ìtọ́ làwọn ó sì sọ de lájú bẹ́ẹ̀ lọ. Ó ń sọ mọ́ lókù bẹ́ẹ̀ ni.

ṣùgbọ́n orin yìí láti sojú òpó lẹ́ o bàbá ti kíra fọ́dún a sì máa dá ìbéèrè nípa kíkọ orin yẹn kọ́ ìbẹ̀rẹ̀ náà ni orin popular dáadáa ní ọdún tá a lò tán ẹ̀yin náà kọ́ yóò bá nubẹ̀ la fẹ́ fàyọ.

ẹ bá gbọ́ ọmọkùnrin akọrin ni ọ̀rọ̀ ọmọkùnrin ni lọ́dún tó lọ yìí kan ni báyọ̀ òdòdó ni wà lọ́wọ́ yín o ẹ ti rántí orin o ẹ̀ẹ́kà kan tó tẹ̀lé ni ẹ kọ̀ láti bẹ̀rẹ̀ òdòdó ni wà lọ́wọ́ yín o ẹ̀ẹ́kà kan ẹ̀ẹ́kọ̀ sáza tó tẹ̀lé bí mo ti fẹ́ fa yorùbá yọ nírọ̀lẹ́ inú yes kẹ wọ́n gbọ́n ibà akọrin everywhere torí pé ọdún là ń ṣe lónìí ọdún iléyà ọkú ẹ ti ń kẹran àgbò pamọ́ ẹ dákú ẹ tú àpò wọn o ó lẹ ń kú ẹran àgbò lọ. O 0913655695 2 0913655695 2 O ni Wednesday lodo ti

0: Hello, ẹ kúrò lé ọkọ ayé bọ́lá ti ń pè á o. Hello.
1: Yábẹ́sikẹ́ ni látò kò wá
0: yìí. Yábẹ́sikẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Sọ́nígun mẹ́rin àbí mẹ́ta àbọ̀. Ọdẹ akú ọdún aṣọ pẹ́ o. Ọyá ẹ̀yin náà ọyá ẹ dá sí ẹ kọrin ohun níwọ̀n bá sókè.
1: Òdòdó ni wá lọ́wọ́ yìí o.
0: Òde ni. Àmì ó di méjì.
1: Ọmọ wa ni wá lọ́wọ́ yìí o.
0: Ó di mẹ́ta. Kí ló wá ń parí lẹ́rìn nígbà tí ẹ mọ̀ pé mọ̀ ọkọ̀? Kí ló wá ń parí lẹ́rìn? Àwọn kan ti máàkì pépà ara wọn ò pé wọn dàbí ọmọ kan ní ẹwò. Mi páàsì burúkú burúkú lé ni o dádì mi wáyé kì í rọ̀ gan o. Mi ti páàsì jẹ́ o ẹjẹ́ mú kẹ́sọ́ mi pàtí. Tí wọ́n fún wa lónìí ẹjẹ́ mú jáde fún yín nígbà tí ó bá di answer sheet ló mú jáde. Àṣé kẹ́sọ́ mi pàlọ́ lọ rèé sọ̀ míìtì. Ìyá yìí pa mí lẹ́rìn díẹ̀ mọ́.

0: kẹ́ mọ̀ wípé drọ́pà ìlọrin ni. Àyájọ́ drọ́pà ìlọrin a máa kún fún ọlá, iyì àti ìgbélárugẹ àṣà wa ní ìlọrin. Gẹ́gẹ́ bí àṣà wa ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin ìlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Indomie aládùn tó kún fún èròjà aṣaralóore ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin gbogbo ìbáṣẹ́.
1: Diamond 88.7 FM.

0: ninu iroyin agbaye na. Ààrẹ Tinubu rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti nífẹ̀ẹ́ ara wọn gẹ́gẹ́ bí ààrẹ náà ṣe ṣe àdúrà ìdí ní Dandan Barak. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí gbàdúrà ọdún sọ́lá o nílé Ìlọrin. Olùdásílẹ̀ ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond Awotoyin dáwọ́ ìdùnnú pẹ̀lú àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Bákan náà ni ó pè fún ìfarajìn ọ̀tún lórí àwọn ìlànà ẹ̀sìn. Láti lọ kiri nírọ̀lẹ́ láti máa bọ̀yìn gbọ́ wípé àkọlù ilẹ̀ Ísírẹ́lì ní Gaza gbẹ̀mí lẹ́nu olórí ẹgbẹ́gun Hamas tuntun. Ẹ̀tẹ̀tì sí lágbọ́n ìròyìn okòwò wípé owó orí epo rọ̀bì jáwálẹ̀ ó sí 94 ó lé ọwọ́ 6 àti ẹyọkan dọ́là àgbà kan. Ẹ̀tẹ̀tì sí lágbọ́n amúlòdùn wípé òṣèré tíátà lóbìnrin ni Abiola Adébáyọ̀ ṣe ìrántí olóògbé Orwell Adémọlá lẹ́yìn oṣù 5 tí ó kí ilé ayé pé ó dìgbò ṣe. Àbóyin gbọ́ nínú ìròyìn eré ìdárayá wípé ilẹ̀ Egypt, Tanzania, Morocco ti máa Senegal dé ìpele tí ó kángun sí àṣekágbá ìdíje AFCON Under-17. Tọ́ akínyìn o ẹ kú rọ̀lẹ́ àsìkò ayẹyẹ ọdún léya ètí ń lọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ẹ̀mí wa yóò ṣe lókè èèpẹ̀. Bákan náà la kí àwọn ògo wẹrẹ wípé wọ́n kú ayẹyẹ orí kadò wọn. Ìròyìn àgbáyé lamude sẹ́tì gbọ̀yìn láti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM tó takànmọ́lẹ̀ lè Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn yín. Ẹ lè gbọ́ wa níbi kíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tìmọ̀ YouTube nípa títẹ Diamond 88.7 FM. Ẹ má wá yìí kúrò ńbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀nà ráńpẹ́ yìí.
1: Ẹnlẹ́ o, ẹ̀yin ẹlẹgbẹ́mẹgbẹ́, ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbàá ẹ̀wọ̀n, ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: a dupe lọwọ Ọlọrun to nṣore fun o to nṣe femi to nṣe fun gbogbo omutumu wa ayin Ọlọrun to tun mu kile ya isoju emi eni kokan wa gbogbo wa la mo ku odun o baba wa ma ho gan abi odun ni won emoke o amba moju teto to se ngun be ni baba wa posu baba aladura worldwide baba wa o tu yi mo kin gan mo tun kin o nitori pe eyin na ni e ba se ni awa ni bala ba ya ba si se kila wo la adupe lowo yin o wa ki baba wa pataki pataki baba wa wo tu yi ti kin won loni gan ka tun a so pe mi baba wa sheu baba wa tun se pe awon na duro ti wa ni Ilorin bi isin dun o si mo dun si ni won ba wa pe titi ni loni mo n ki oluku mi to se Alhaji Tunde Bolude ajo mo wa n bi eto yi ni sugbon asiko yi o dabi pe to odun de ni asin yo awon na o so odun ipepepe o won si darugbo tolotolo ninu odun yi ni gbogbo igba tan mo rodun se mo ka awon Alhaji agbogbo na eyin eyan wa ti e wa loni lori eto kotu mekunu emi dele abamdele ni mo n ki lẹ́ẹ̀kan sí ọmọ níkẹ́ ló bá mi tẹ bọ́tìnì tẹ fi ń gbúrò mi báyìí òun lè jìkà tí ò jẹ́ wò ó bọ́ torí pé láni hun ni kò ní ohun gbogbo tán bí wọ́n bá mọ̀ ọ̀rọ̀ sọ ẹni tí ó bọ̀ gbé sáfẹ́fẹ́ ó yẹ kó o ṣe sàdánkátà fún olúwa rẹ̀ àtẹni tí ó gbọ́ náà torí èyàn ṣe méjìlélábàládé ẹni tí ó gbọ́ tí ó sọ pé òun gbọ́ nǹkan àmọ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà lórí ètò kóòtù mẹ̀kúnnú àdúpẹ́ lọ́ọ̀yà Shina Michael Akin o torí pé ẹ̀ ń jíṣẹ́ wa nígbà gbogbo náà ni kí gbogbo ẹ bá wà ní mùtúmùwà kó sì rọrùn bẹ́ẹ̀ làwọn ọmọ wa gbogbo Babalọla Oyatọ àti Wabi Laita Ofik Ọlọ́run jẹ́ àṣekòǹgẹ́rẹ́ Akin nílé ẹ̀kú ọdún àṣeéṣẹ́ mi o ẹ̀ ṣọdún pẹ́pẹ́pẹ́ o èmi náà kíra mi pé mo dá wa lónìí ó ní mo mọ́ ń sọ fún gbogbo obìnrin ẹ̀yin obìnrin ẹ mọ̀ mọ̀ sọ pé kí ni ọkùnrin ó ṣe mọ̀lẹ́dá jẹ́ mr mrs ohun ọ̀ ló yọ ọ́lẹ̀ lónìí lórí ètò lórí tèmi náà tó pé mi nìkan náà mò ń dá wí mò ń dá sọ báyìí àmọ́ sọ láta gbà tẹ́lẹ̀ ni ẹ wá wo bó ṣe rí báyìí kí ni ń ṣe tí ò bá sí kí ni ń ṣe ń bẹ̀ lóòótọ́ mo ti ń ṣe pé nǹkan ńlá pàtàkì pátákì ni ọkùnrin ń ṣe lẹ́gbẹ̀ẹ́ obìnrin nǹkan ńlá pàtàkì pátákì ni obìnrin náà ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin bó bí ò bá sí ọrùn orí ò lè dúró orí ní àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni ọrùn sí làwọn obìnrin sọ̀pọ́tà ni wá àbí orí lè dúró lẹ́fẹ̀gẹ̀ ni kò lè dúró ní òfẹ́fẹ́ o yóò dúró ti nǹkan ni mo kí gbogbo wa bí a ti ń gbara wa tá a sì ń tura wa tá a sì ń gbara wa pẹ̀lú imperfection ara wa torí kò sí ẹnìkan tó perfect tó bí a bá ti lè gbara pẹ̀lú pé kò mọ́ ṣe tó ṣùgbọ́n mo fẹ́ bẹ́ẹ̀ mo sì ń fìfẹ́ bá a lò pọ̀ ìyẹn náà ni wọ́n ń pè ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ní gbogbo ibikíbi tá a bá wà kì í ṣe inú ìdílé nìkan níbi tá a bá wà ní inú àjọ kan tàbí inú ibi iléeṣẹ́ kan kódà nílé ẹ̀sìn kan tí ó ṣe mọ́ mọ́ṣáláṣí bó ṣe ṣọ́ọ̀ṣì ni bá a bá ti lè gba imperfection ara mọ́ra pé kò mọ́ ṣe jù bá ń lọ ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bó o bá ní o fẹ́ kó mọ̀ ṣe gangan ṣé ìwọ lọ́lọ́run rẹ̀ tó ẹ̀sẹ̀ túùnú ẹ̀ síbi tó fẹ́ kó mọ̀ ṣe sí ni ọlọ́run tó ti dẹ́nìkan ọ̀kan wa ó ti mọ̀ pé ẹni tó òun ó fi tì lẹ́gbẹ̀ẹ́ yóò ṣe lè ṣọ́ọ̀kì rẹ̀ yóò lè parí iṣẹ́ yòókù nípasẹ̀ pé tó bá ti fìfẹ́ bá a lò pọ̀ àti ṣọ̀kan ẹ wo obìnrin mìíràn wà tó ṣe pé tán bá túlẹ̀ ó lè rin dubai kó rin gbogbo ìlú àgbáyé láàrin oṣù mẹ́fà nígbà tó bá sì di pé kò mọ stress management ṣe kò mọ kóra ẹ̀yìn jánu pé wọ́n mọ̀ mọ́ sinmi ó lè wá rebété bí wọ́n bá látẹ̀gùn kò ṣe nǹkan rebété lórí fóònù ẹ̀mí a máa rebété o torí bí àbá fọkàn sí tí ara wa ń sọ fún wa pé kíní ẹ̀mí mọ̀ ti ń pò lójú táàjà àjò bá ti pọ̀ jù ṣùgbọ́n ìgbà tí wọ́n bá fi tìlẹ́gbẹ̀ ọkùnrin tí ò tiẹ̀ ka nǹkan sí kọmọ̀rọ̀ ni àbí kọlọ̀rọ̀ ni wọ́n pè ní ó ní ẹ lè wọn ní àáké wá ní àti ìṣetán ààrẹ àní lọ báhùn báyìí kọ́ láti rìn àní onísùúrù nísùúrù ti ń wì ó ń fomi ń wọ́n ibi tó ń hónú ayé rẹ ni àbẹ́ẹ̀ rí bí ayọ̀ ilédu ayé ìjọsí bá gbóná tán àwọn télò tí wọ́n jẹ́ òríjínà jọ̀hún wọ́n sì wọ́n fomi wọ́n aṣọ yẹn tó pé ooru yóò àmọ́ kúlù díẹ̀díẹ̀ yóò sì mọ̀ dán mọ́rán bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ gbogbo wà wọ́n rò ó pé ẹni tán fi tì ọ́ yìí ó ṣe slow báyìí ó ṣe ń ṣe dọ̀yì báyìí wọ́n sì rò ó pé ẹni tán fi tì ọ́ yìí ó ṣe wá ṣe ṣápúrápúrá báyìí wàhálà yìí ti pọ̀ jù kini kan ti poju olorun mo bo ti fi soki ara won ball and socket ni o fi mora won ni mu gbadura gbogbo ibagbe po wa ni bi ise ni ni bi gbogbo ni isokan ani wati ife o ni sa bi fe ba sa tan na la mora le bu ara ni ti o wa han pon kandan ti o wa dabi ko nikan ni benu aye eyan o nu mu mi lo sinu oro eleni kin to lo mo soro ti mo fe so eyin eniyan te ti mo ngbo mi e mo ngbo mi daada mo si dupe mo ko fe nikan le ni pe 34 years ni ti mo tin so nipa idile lori keke idile bagunrege mo si dupe pe mo njo la re tori gbogbo eyan ni wa si ri mi ah momo e se ijo se se e dakun se mo mo nkan kan se se akoto banu eniyan le mo kan kan so ti ba ipo lohun ba ran pe ko mo so ti sin ri so tolohun si gba mu tin fa ntete to fi ri pe gbogbo en da mi ni gbagbe mami o mami awotu yi e ku ise takuntakun te nse lode nbe nitori pe eyin na ni eyin je ki gbogbo nkan dan moran moran abi mama eyin ni tori pe bo ti wo ko ri gbobirin ba wa lode ti okunrin sin se ti nkan ri bi bi bi baba wa awotu yi bayi mama lo ye ka mo gbo subari gidi fun pe olorun yan won ti won ra won ni e si bara yin pe o e darugbo bẹẹni o ri ẹ ni si sọmọnu ẹ bọmọ pẹ ire yin o wa pọ bẹẹ lọmọ yin o yi n o si yege lorukọ jesu oluwa wa ami mo n sọ nipa awọn ti wọn ti mu ọran wa bi to ri pe lẹyin kọtin lati sọ ni ọsẹ to kọja ẹ jẹ mọ bawọn ọmọ yẹn ṣe wa awọn ọmọ kekeke ni wọn wọn ma n wa pe awọn ṣiṣẹ nibi kan wọn ti fa awọn lowo bi iṣẹ awọn ngba ti mo si pe oga abise oga yen na ma para pe won leyin cutting na ni tori be na lati yanju e won si send owo fa won mo e owo yin re 60000 o ku ye bayi ta fun sugbon ani je o konja 20 june ta fi san gbogbo owo eyin bi mefa itan emi o ma won yoku o sugbon to wa si bi tan daruko ara won ni eh adupe lowo baba to nse yi ati amomo a si dupe lowo eni to je akowe be e wa mo fi kini sikun oro bi awon mo tin so pe won so pe won ti gbejo awon lo radio eh boya bo ni won si ba won pari owo e ba won pari e e ri pe radio tan gbe wa nisin ko soruko en ta ada a si le boko owo yin je a le ba le ise yin je ko si e si ninu radio wa yi a mo n gbaruku ti ki le ise eyan ko mo buyare ni e kuku mo baba wa bi ba se be oni bure nbe waju tu yi pharmacy nisin ni bi asadamu ina abi kena po yidi road na ni oni pomo nbe eni to le gbaruku ti awon eniyan to ku ka to laujo pe kan mo sowo ti won na kan mo je kan mo mu ni le ise nla nla bi asa tun de bolude ani international company se iru le radio ke ala se ju pe ka na mo te tesi tele esin waju wa ti se an baba pe ile ise yin na godo baje kẹ́ẹ̀ tiẹ̀ tún gbé polo akátúnba ń sọ ni kó dọjà gidi ni à ń retí so àwọn ọmọ tó mẹ́jọ wà yìí kò sẹ́ni tó pa ariwo orúkọ yín bẹ́ẹ̀ àsìsọ kankan níbì kankan ju pé bá a ti pè é yẹn lọ ẹ dákun ẹ parí iṣẹ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ pé bá ti fáwọn ọmọ ẹni tó ń kú sí kéékèèké tiwọn inú wọn máa dùn ni ẹsìn mọ̀ pẹ́lẹ́dẹ ni kọ̀ọ̀kan máa súre fẹ́ fún nǹkan téèyàn bá ń ṣe mo sì dúpẹ́ pé ìwọ̀nba tẹ́ ẹ ti ṣe náà ó dùn mọ́ mi ṣùgbọ́n kó tó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ àtúnfẹ́ gbúrò pé àwọn ọmọ báyìí o wọ́n tún ti rówó wọn gbà pé adésínà rafat ó ti gbowó ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ruth adéròjì ó ti gbowó ẹ̀ tán àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yòókù náà mo mọ̀ pé àwọn ọlọ́rọ̀ mọ ọ̀rọ̀ wá sí ń sọ yóò sì ti yé wa yóò ju yín ṣe o wọn ní san lẹ́yìn ẹ̀yìn náà tẹ́ ẹ sì ń san yìí mo gbàdúrà níbi tẹ́ ẹ ti ń mú kò ní yòrò kò ní tán bẹ àbùdí ni tómi o mo bá ti ń bù báyìí yóò mọ pọ sí fún yín ni iléeṣẹ yín yóò sì mọ ga yóò mọ tẹsíwájú tó nígbà tá a ti bẹ wọn báwọn àtàwọn cooperative ti fishery yẹn tí kínní wà ní cbn ilé ibi tán ti ń ṣèpàdé ẹyin náà yọjú sí wọn ẹ yọjú sí àwọn bàbá oníbàbá tán wá fẹjọ yín sí òun lórí rédíò ìpè ẹ bá wọn sanwó kí ẹlòmíín náà tún lè rí gbà bàbá ọlọ́run ṣọlá olúwa tóyìn ẹ bá sanwó yẹn fún wọn kí gbogbo ẹ náà bá tún àbí tó bá ipá wọn ló jẹ ẹ lówó nísìn ibi ìlànà náà ó ti mọ ránṣẹ pé àwọn mẹkúnù dáwọ ẹ wá jẹ wọn lówó gbá mẹkúnù wá gbowó lọ tí ò tí ì sanwó fáwọn cooperative society báyìí kí làwọn afẹ́ sọ sawa soro ti pe a wa so pe mekunu fe yan odidi ile ise cooperative je ni e ni awon je mo geri esanwo won fun won yo mo ju ise awon ti o ti yoju e yoju pe yan ba so pe won ba mi wi wi temi de mi kin la mo te fe wi ngba te ti yoju won le ro bo ye dagun la e fe san ni e yoju si won leyin awon nkan kokan ti yo yoju ni ese to koja ta yan na na e na ni mo ni a tun ni oro bara wa so ohun ti o je kin soro pupo lori baba wa architect Ajiboye Aminu Oyetunde lori oro mi si so kan lawon taiwo ni mo n wo pe ke la fe se bayi ti soro gate won se pe wa na ba se bayin soro to be na si ni ya na ti so pe boya owo ti dowo so a duro ni agbede meji bayin we are so neutral in this case yo juyin se e try kesan awon baba wa na ti won wa ni eyin kunle ero omo primary school to se pe a n so fun won pe lawyer muwe lo fun won pe kan sanwo baba ba mi dele past ba mi dele e gbianju e sanwo yi ko ni won wi bayi o won ni ke ke awon fe ke an ri ke jojo soro ki se pe boya won ti e fe ke sanwo mo bayi won ni awon fe lo beyin ngba to se pe ke owo yin eju se ki su san tele tele won fe lo beyin eyin na mo bi beyin se ni di ki won fẹ tun se kan si fẹ lo so lawyer ti fun ni we ko se en to respond ninu yin awon na ni won be yin pe e mo wule mo fun baba lawyer ni ke ri so lawyer o pada contact yin boya awon ti oro kan leyin ekule iromo secondary and primary school ni ona kelanko e mo gbo mi bayi mo be yin e mo wule ka kun won pe to awon na o ko ti ogbon yin si agbalagba leni to ko yepe oju gota kole yen nigbati ile wa ni bo ni aba ti pe sugbon nisin teyin gbe beyin ro pe boya kin wa ni kini be nbe ko si sibi teyin ba fokan si na ni an mo ti reti ere abi eyin na se eyin o to nje dojo ogbo agba yin oni dira darada e pa e pe lawyer ke ba soro e mo send owo sa account baba mi dele mi sisi o ko si nkankan o tori mo so bayi ni mo fe ke gbo mi bi te ba wa baba lovet ati eyin fele ati awon to tun kan eje e gbo bayin mo se nduwo si mi emi o le ba won gbo owo yen ko dabi pe kini ngo se pe ko tu mekunu mo wa ti mo kan ti soro yi e take action pelu lawyer lawyer Shina Michael Unity Road ni odo won then slide in apenu oro te ba mi da si eyin oluko mi eku odun o aku edun nkan odun nikan ni mi ri ki mo fi panu mo si mo pe ife te ni si wa oju ogun yen lo aku odun asese mi o gbogbo eyin te mo npe wa te mo ki wa ba ma ni ati eyen konrin won Yusuf kon ati awon eyan wa gbogbo ni sare be ni amore yan pe wa latosun ila orangun baba wa ajani oyinloye eku odun o mo pe ba nbo bayi nkan ti won ba nse ni ilale ba mo bo ti pe anu omoran ti eku odun ase samodun lori eto yi mo fe mu igoro kan wa ni okunkundun mi mo boyo mo ni ke ni ipolowo oja ki mo jalu oro to o ni pe bi o ba ti e wa dagaja kan ti o si da eyin oko wo e ma se daada sawo obirin kini kan mo bajawo je apa re mo gun tin oju tan lo obirin to tin ba wa to tin ba yin se a manage e e je npe general manager ile ni opolopo awo obirin a ni le ise kankan ju ba n lo ati monta lo losan ati monta lo laaro efo na baba ti e le wife for tas fi epon mo si tas fi kina npe irusi ayi mora won ejo aro le olafe mo aro ka je bi nkan ba wa da seyin okunrin fi mo wa ibere kan no tori ore mi ati omo mi omo ni ke o ba ngbe si kini ti pe ni o dan se mo fi mo wa abi o ti mo manage ejo mo manage lo abi bo ati wa da na ju bi e ti fe wa ni bere aye won ni laye olobin kan le ti fe obirin oni dopo ke ko wa le la ya asana ba ke lokorin laye jo te gba ti o bu ma da tan ina le wo pe eleyin o ti e ni idowo pupo repete e sa je omo ba yi bi tin ba yi te bi pe awon mo ma njogun ru e lodo baba won ti baba bomo na ba dagba ti opolopon ba do lohun la won de wo pe won mi o ni wahala nti e ko si e si nti ku ti oro di ero lorun koda gan bi won fun la so tara iwon ba to ni melu lolu se o ye ku ri be eyin baba wa number te pe si re o nitori pe bo ba ri ba yen iyan ke yen sa dagbon eyin e ba da si 091-3655-6952 091-3655-6952 bo ba da ju ti aten wa lo seyin okunrin mo fe fi mo wa abi ewo ni abi e fe ka ma siri ni fi mo ri be te pe mo ba yi na lopolopo obirin fi n ba yi do ni ninu ile oko re hello
1: hello
0: ekurole sa wa ku odun yi o
1: mo ti ku ku
0: ami esa to ese o e ba nki baba zakara lo gidi o awo la wale eh eso ro so ke dada ba mi
1: gele da temi ka
0: kele wi
1: lele bi ore temi ka da si
0: yes sir
1: gbogbo kon yin bi ba nse ba yin in fi ara pa mo e ko ko kon yin ko e di bo ko ni la di ti gin en ti o se pe ni e ko fa pa mo fun
0: be ni
1: and e ko ni la do nse be ojo la re ni o me se kin ni lowo di e di e ha ebi to ba do jo la e to obirin mi ojo ale ni mo fi si foko ti pada ma fi tu lo ni ngwa ma ba fi gba wi o fi ra tu fun ari
0: se ya wo si le mo ni abi o gan mo wo pe ko lo ra nkan to ba fe ra ni
1: ah inu mi me go ni to e gi baba kan wa dada luku ya o ba ja o aji ku ja e ko wa tu wa yi ki kini to lo fun ni de lo lo bi to mo wo to lo mo wo ta na mo de wo ta o mo mo la
0: tori o ti fara pa mo ju o fi ya ijo obirin
1: eh be ni de to ba wa lo ko ni gun ni to ba ti tan ni mo ni ko bi mo gbo bu kata yi ti lo
0: abi e se ran dupe o baba wa lati ogidi ba ti nso si baba so o na ni pe won ni o pada fa gbada lo mo ara nkan fun re loju ogbo tori igba ti won ni owo epo la mo ara ye ba ni na la inda ngba to wo re lepo ko fun ni kan la abi abi enu ma ba mama gbe ni hello
2: hello mama kitu
0: adupe o
2: e pele mu
0: adupe baba zakaya kom
2: e de olawale
0: e de olawale ben
2: e pele mu ti se
0: adupe o
2: eh dinu yi se ni ka da si pelu pe bi yan ba fe yawo boya gba ki fe ra won be ko ti ti kan mm amọ ba dojo waju tin ka ba wa di tan mo wa ni fe mo wo be ko ye ko ri be
0: abi
2: eni to ba bayan jiya ngba toro ba de ko ye ko je nbe ni
0: be ni
2: ama ta ba wa wo nu aje awo ta ba ko o gbe yan jo
0: hm
2: ti ba ta ra tu ri na wa ti o se nta ngui ninu e
0: o se ari ba
2: ti o si ye ko ri be
0: o ye
2: ko lu sa nu wa
0: ami o fi gi goju olore nu
2: o ye ka ru pe ya go ta fe eni kan do bi ta ri mu wa ni be
0: hm
2: ẹni tó báyìí ti lọ mú ọmọ níbì kan tó gbá lọ́wọ́ bí ẹ tó mú wá sọ́dọ̀ ó yẹ kó lè tẹ́kì á rẹ̀.
0: àbí ẹni tó méwúrẹ́ so ní òfun pa
2: kí. yóò gbọdọ̀ fún olóúnjẹ yóò wo oúnjẹ tí ó jẹ.
0: àbí
2: ọlọ́ sànù wa
0: ẹ ṣe bàbá àwọn ẹ̀bá kí mo
2: mọ̀ ọlọ́run yí àwọn ọkùnrin padà sí rere.
0: kó yí gbogbo yí padà sí rere kẹ́ ẹ mọ̀ gà á rú ọwọ́ mọ́. gẹ́gẹ́ bí ọdún la wà yìí oúnjẹ wà dáadáa sí kálukú oúnjẹ lónìí sínú èèyàn ń dùn bí a bá ń wò bí obìnrin bá jẹun yóò tán ẹ mọ̀ pé ara wa mọ yá gágá ṣé à lè mọ̀ ṣe ọjọ́ gbogbo ọdún ní fáwọn obìnrin ẹ̀yin bàbá wa. hello
3: Ẹ
0: kúrò lẹ́ o.
3: Agbọ́dún
0: yìí. Adúpẹ́, adúpẹ́.
3: Kẹ́rin kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ọjọ́ alẹ́ rẹ̀ ló ń tàpá sí.
0: Tó kí lorúkọ yín kí n bà lè kí.
3: Títí Láyọ̀ láti Táíwò
0: ni. Tó màmá títí Láyọ̀ láti Táíwò ṣe. Tó ọjọ́ ọ̀la rẹ̀ ní tàpá sí ẹ tẹ̀síwájú.
3: Ọjọ́ ọ̀la rẹ̀ ní tàpá sí nítorí tí àgbà bá dé tán tí gbogbo àwọn ọmọ bá ti dàgbà. Àwọn ọmọ lọ tí wọn yóò kù wá síyàwó rẹ
0: nílé. Àwọn oníhókù o.
3: Tó ìgbà yẹn ló tó máa rí ojú ara rẹ̀ torí ìyàwó yìí ó fi hàn pé àwọn ìṣe bá wọn.
0: Àbí.
3: Iyì àpẹẹrẹ tó da lélẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Àmì èyí láwọn kó níyì. Ẹ ṣe àdúpẹ́ wa àǹtí títì mi. Ẹ ṣe o.

0: ṣe rí pé èèyàn ọkùnrin náà lẹ́bàá adájọ́ ẹ̀ ń pé ọ̀pọ̀ ni máa ń ṣe bẹ́ẹ̀. Kí ló tiẹ̀ wá dé tọkùnrin mọ́ lápò bíi mẹ́ta papọ̀? Bí wọ́n bá ní ẹ mú 1000 wá, ọkùnrin mi ò fọ́ bọ àpò tó mẹ́ta, méjì ni ó mọ kọ́kọ́ yọ jáde, ó kọ́kọ́ yọ wàsó. Ń gbá wàsó bá sú ọ, só ò ní káwọ́ ńlẹ̀. Tí wàsó bá pé 5 lọ́wọ́ rẹ, kò sì tí ì ká nǹkan kan. Tí mo ní mo fi kalẹ̀ ọgbọ́gẹ́rẹ́ tòró sàfẹ́ kó mọ mánéjì lọ. Iṣẹ́ kó yọ kọ́rẹ́ǹsì yẹn kó náà kó rí obìnrin náà gbá yáyáyá pé mojú lọjà, mo yìn sí nọ́mbà mú. Kó náà tiẹ̀ fi fẹ́ gẹ̀ pé ìgbà tó wódé ọkùnrin máa gbà, yóò wá rò pé kó mọ páàdì ni. Owó náà sì ni ó ní ìyẹ́, ó máa ń fò lọ o. Ẹ̀yin bàbá wa gbogbo, owó á máa fò lọ, tí ò sì ní sí mọ́. Wọ́n wá lè jẹ́ pọ́ọ̀sì ìdílé, wọ́n á gbé lóbìnrin yẹn lọ́wọ́, òun á mọ yọ kọ́rẹ́ǹsì jáde. Ẹ sì mú káwọn obìnrin mọ aláìkì ká náwó. Hello.
1: Hello, ẹ kúrò lẹ́wọ̀.
0: Ẹ kúrò lẹ́wọ̀.
1: Ẹ kú ètò mọ̀.
0: Adúpẹ́ o.
1: Ọlọ́run mọ̀ fún yín sí o.
0: Àmì àmì.
1: Ẹ rí ọ̀rọ̀ tí ẹ sọ fún wa ní ìrọ̀lẹ́ ọ̀rọ̀ pẹ́ ní fá.
0: Tó.
1: Yorùbá dẹ̀ ní ẹni tí ó kú dárí tó wọ ẹni wọn lè yẹn fara pamọ́ fún mi.
0: Bẹ́ẹ̀ ni, kí lorúkọ ìbá mi náà ẹ kọ́kọ́ sọ?
1: Ayọ̀ rẹpẹtẹ nílò láti ẹrú já.
0: Ẹrú dá bàbá wa Ayọ̀ rẹpẹtẹ, ayò sì ní wọ́n lé yín o.
1: Àmì thank you ma.
0: Ẹ ṣeun.
1: Ṣé ẹ rí nǹkan tó yẹ kí èèyàn ṣe ni pé ọdún Yorùbá ní kì í ṣe ọjọ́ gbogbo fọ́dún?
0: Bẹ́ẹ̀ ni.
1: Ṣùgbọ́n ọjọ́ tó bá jọ́dún, ó yẹ kéèyàn jóbi ó mọ̀.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ọjọ́ tí èèyàn bá tọdún, òun náà mọ̀. Tó ìyẹn ni ó fún èèyàn ní àǹfààní tí gbogbo òrìn àjò wọn fi ràn yàn lọ́rùn.
0: Bẹ́ẹ̀ ni.
1: Láti kò téèyàn wà yàtọ̀ ju alẹ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí.
0: Ajú alẹ́ sì ń bọ̀.
1: Ó dẹ̀ ń bọ̀. Tó ó ń bọ̀ tó jẹ pé ẹyin bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀ ní ọkọ̀ àtìyàwó nìkan wọ́n tó padà síbẹ̀.
0: Bẹ́ẹ̀ ni, yóò dìbò à ń bomi bẹ̀.
1: Tó ìgbà tó ti wá rí bá àfi kéèyàn jọ gbégbé ayé tó dáa tó dẹ̀ rọrùn ní táìmù.
0: Kọ́kàn wá funfun síra wa.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Tó kéèyàn máa fi nǹkan kan pamọ́ ẹni tí yóò rí ọmọ ẹni wọ́n lè yẹn fara pamọ́ fún
0: un. Bẹ́ẹ̀ni bàbá wa lérú dà.
1: Ìyá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ̀ bá dídẹ ní ẹlẹ́ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ra ilẹ̀ gan tí ẹlòmíín ló padà gbangba bàbá tatẹ́rù pa.
1: Ẹ̀ṣẹ̀
0: àdúgbò bàbá wa.
2: Ẹ bá ń kí ogun ẹrú dáhùn. Bẹ́ẹ̀ tí ń wo ọ̀rọ̀ táwọn bàbá ń sọ yìí, wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ̀ bá di tẹni ẹlẹ́ni. Mi ní jẹ́ obìnrin ọmọ inú mi, mi ní jẹ́ ọmọ tí mo ní, mi ní jẹ́ kó mọ̀ pé owó wà lápò mi. O sì ṣí owó yẹn náà ná tán ni, mo lówó ní ìyẹ́ máa ń fò ni. O sì rò pé ó lè dúnú àpò ẹni, àbọ̀ bìkan kọ́ ló ti wá sọ́dọ̀ rẹ̀. Tọ́wá ní ìníjẹ́ mọ̀, ìsì ní jẹ́ nǹkan kan ná, bọ́bọ́ á ná tán kò tán ni. Ohun retéèyàn ṣe ni àṣepamọ́. Ètèèyàn jẹ fúnra rẹ̀, ẹ jẹ́ ń pé tọ́lẹ́ẹ̀tì ni ó kàn gùn sí. Máa fẹ́ràn ya jẹ, máa jẹ gbogbo nǹkan tán wọ̀mùwọ̀mù. Ètò ṣe pamọ́ lè tó bùyàn. Hello.
3: Àláfíà
0: bẹ́ẹ̀. Bàbá wa gọdún ìlú ẹ̀kọ́ àbò. Ẹ ṣe àláfíà bẹ́ẹ̀ náà. Ẹ ṣe wọn.
3: Ọpẹ ní fọlọ.
0: Adúpẹ́.
3: Kúndé kòrìdé ń kọ́.
0: Aláàjì sọdún ni. Ó sì wà, ó sì gbogbo nǹkan tí ó kópa pẹ̀lú ẹ̀ ó pọ̀ jù fún Aláàjì. Yọ́bà ń bẹ níwájú rẹ̀ gbogbo ẹ̀ ń bẹ.
3: Olúwa tó ní gbogbo àṣeyọrí o.
0: Àmì àmì.
3: Ọkọ̀ yẹn balẹ̀.
0: Àmì.
3: Kò ní ká fa pamọ́ fúnra wa àṣírí tí ọlọ́run bu ẹnìkan máa bo ṣùgbọ́n ìṣàwọ́. Ọlọ́run máa tú àṣírí wa.
0: Àmì.
3: Ikú bá lè wẹ́rẹ́ nǹkan dà pé àṣìṣe wa tú kò dà.
0: Kò dà.
3: Ikú ẹni tẹ̀lú lè jáde ẹ lè má rotẹ́lẹ̀. Kẹ́wọ́n àsìkò pamọ́ àṣẹ wa tú. Àsìkò àṣẹ mi nǹkan tó ẹ jẹ́ ká ṣe ọlọ́pọ̀lọpọ̀. Nǹkan tí ọlọ́run bá dá ọ láàmú ṣe mẹ́rin ká dá ọ láàmú.
0: Àbí.
3: Ọkàn yóò balẹ̀ mọ̀ ẹ̀dá.
0: Àmì ẹ̀ṣẹ́ mo dúpẹ́ àbá mi.
3: Ẹ̀ṣẹ́ bá kí gbogbo àwọn ọ̀rẹ́ Amọ̀d o.
0: Ọmọ kí wọn mo kọ́ ọmọ ní kẹ̀gẹ́ òun náà mi rí pé bàbá dáadáa.
3: Ọmọ ẹni àgbò tó pa.
0: Àhìn
3: àkè o.
0: Ó da ẹṣẹ́ àgbò àmú wa.
3: Ẹṣẹ́
0: o, àdúpẹ́ o. Bí a ti ń sọ lọ táwọn bàbá àgbàlagbà, àwọn bàbá eléyìí kọjá bàbá kékeré o. Wọ́n ń sọ fún ipò tí àṣírí tí ò bù ẹ mọ́ bò mọ́. Gbowó bá wà lọ́wọ́ rẹ̀ jẹ́ káwọn ilé rẹ̀ kán gbádùn kán jayé fọ́rìn Nàìjíríà. Àbí èèyàn ò lè jayé fọ́rìn Nàìjíríà ni ọmọ nìkẹ́. Téèyàn ó lọ intercontinental dishes tó pé èèyàn ó mi àṣé bá mi àmọ́ náwó bá àṣé kò sówó ni. Àṣé jó ń bẹ́ẹ̀kùn arọ àṣẹ ẹsẹ̀ ni ò sí. Ẹlòmíì ó sì pọ̀ lámọ́ra títí ọlọ́ fi rámọ́lá. Abẹ́ mọ̀ ẹ jẹ́ ká túra ká síra wa nígbà tá ò gbà.

tó wọ̀. Ọyìn bàbá wa kan ni Pásítọ̀ Adéwálé Adébùsùyè. A ní ṣiṣẹ́ ṣiṣẹ́. Àkókò kan ń bẹ tá ò ní lè ṣiṣẹ́ mọ́. Nígbà tó bá wá ló lè ṣiṣẹ́ ìfẹ́ nù léèrè. Àkókò kan ń bẹ tó wò pọ̀ mọ́. Ọmọ ní kẹ̀ṣá ní ìpolówó ni. Ṣé ń wá kúkú dé ìnà pẹnu dé ìnà. Ó yà o.

0: ba fe ba ko won ni eni ti o sin ni eye fasiri eni pamọ fun opolopo okunrin na fasiri pamọ eni kan soro kan to pe gege bi marriage counselor ni won si mo wa do mi daada mu dupe lowo olorun won wa ni bi yan ba wa ni oko won so pe eni kan alabasise pun ni oyen ni pe ki na pe business partner to si jobirin ko si si ni ilu bi ta won wa won wa di pe oko won o sin owo ti eri won send e eyi won send e as in won send bongba tan send owo send owo baba ba ku se mo pe iku okuku dojo arun dosu omobirin wa ni leyin odun meji to kon ku gba gbogbo lo mo send owo send to ba so pe oni di ba won wa send e gba to wa podun meji to won tin sanwo gege bi iyawo nu le to duo fun oko re to si trust oko e ina okun obirin yen ba yo nijo kan si enu ona le awon ah bo nje ri atomo to fa lowo oni clone omo ohun oko ohun ni bi igba teyan ku tan to wa po ara e kale oko ohun ni dimpu ni oni yi oni ton ah ohun wa wo fi bi won omo nu ile yi ko jo oko to yi ohun wa mo pe iyawo keji ni o ofi ngba to fi pamọ titi se asiri o pada tu won wa wo pe owo to n san lati jo aso won ti e mo ko n denu ko ti e so fun pe bayi ni eni bayi to n fi continue legacy e to n fi san owo fe ni yen lo pe at least ise kan na jo n sepo ibi to kun mi dinu de ton buru de niyen se mo pe lati gba yen obirin yen na inu re ko ni se daada pelu oku orun gan yo mo wo pe won yan je won si ah ohun gan le saisan re pe ah ki na n peru iyen odale atẹni ti o pe ko se finu tan opolopo e lo wa lawujo wa ki lori ta le soro gbogbo nkan ti a ba le so ni pe gbangba e je won pe ki n se tọlọrun so fun abi oni kan lo ko omo re kan omo to bi yen kan lo ju kan ga ni se bo mo waye ti e ni bo ba do n binu binu binu awo obirin igba melo la fi n re deju e woru yen eyin eyin ọkan eyin ọkọ wa ki leyin ro si oro ti mo so kale nipa pe aife ki obirin ti e mo nkan kan nipa eni ti n sun ti legbegbe njojumo ko fe ko mo de bi pe ile mi ti sofo danu ti o ti rale sugbon mi fe ko obirin mo pe mo ni nkan to to bayi o fi waste lo ni ki leyin ri si number ten pe na ni ke pe 091-3655-6952 091-3655-6952 so ye kokunrin ko dinu si iyawo nu ile re titi dijo ti o se pe gbowo elemi o gba ti o si wa ni je pe hello ko si nkan kan ta le fi pamọ funra wa ta ba ti ni ajojo gba pe iwo loko mi hello
1: hello
0: hello sir
1: ẹ kú ẹtù
0: adúpẹ o
1: ọlọrun ní ju bàjẹ
0: àmì
1: wọn máa dáa sí ní àsìkò ọdún náà
0: adúpẹ o
1: ẹ jẹ́ mi rí sí ọ̀rọ̀ ẹni yìí pé àtọkùnrin àtobìnrin wa a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan wa lóṣù àmóbìnrin ọ̀hún mọ́sí obìnrin ní òlá sí rí nàní obìnrin mi náà ló máa ń tiẹ̀ gbéró ọkùnrin ní gẹ́gẹ́ bíi pé wọn ò fẹ́ jẹ́ kí ọkùnrin náà obìnrin rà sí rí àwọn ọkùnrin náà rà sí rí ara wọn ní nǹkan tó bá dín bẹ́ẹ̀ kéèyàn ṣe nǹkan kó bẹ̀rẹ̀ yẹn mọ lórí kí ni kọ́mọ́ ṣòfò náà ni
0: gbogbo
1: wa nífẹ̀ẹ́ ọlọ́run ló wá àwọn obìnrin ni pọ́jù pọ̀ jùlọ wọn.
0: Nípa pé wọ́n fẹ́ mọ ṣe nǹkan láṣìírí.
1: Bí ẹ̀ ṣe láti fi ọ̀pọ̀lọpọ̀ kan wọ́n obìnrin obìnrin ń lọ kọ́dà gan wọn ilé rí ọ̀pọ̀lọpọ̀ kan tẹ́bi hàn ní ojú dẹ̀ wọ́n àti ti kú pọ̀ tí nǹkan yẹn bá ti pọ̀ jù.
0: Obìnrin kọ́ lè ìyàwó kọ́ lè èèyàn aya tí ya lọ́nà kí ni ó ṣe wá pa ọkọ rẹ̀ ṣé ọmọ dágbé nù yàrá ni.
1: Ìrírí pọ̀ ta ti rí.
0: Ẹ náà la sọ pé oríṣi èèyàn náà ni ọlọ́run ní jẹ́ aṣí nọ́mbà mú ni.
1: Àmì àmì àmì.
0: Kí lorúkọ yín àti bulẹ̀ ti ń pè.
1: Orúkọ tèmi ni Ṣáídì láti Alúre.
0: Tó bàbá Ṣáídì ṣe torí àbá bẹ́rẹ̀ wí ká bẹ́ràn wí ohun tí wọ́n sọ yìí kókó wà ńbẹ̀. Obìnrin mìíràn wọ́n mọ̀ ń dọ́gbọ́n pọkàn wọn pẹ̀lú slow poison. Wọ́n mọ̀ pé ìjayà máa ń ṣe léṣe wọn ó sì mọ dájayà máa. Mo ti róbìnrin tó sọ pé àǹtí rẹ̀ ló tẹ̀lé tán jọ wọnú ilé ó níwò ọkọ òun ó sunkún láìpẹ́. Hello.
2: Hello.
0: Ekurale. Adupe. Yes, sir. Baba dada, we are regular caller, no? Ese mo.
2: Yes, sir. I mean,
0: Hm.
3: Hello. Baba Oladiji lati airport.
0: Baba Oladiji lati airport, yes sir.
3: Hello, my dear, you are the number.
0: Ami?
3: Amu kun eru ewo ni.
0: Hmm.
3: O lo pe lawo awo le. Ona meji lo pin si. Seyin o ba lo fe awo ti e.
0: To.
3: O wa mo fun sele.
0: Hmm.
3: O ba se so. Be lo je pe awo ti wa, awo ti yen ti yen ba fe.
0: Any one we are in a relationship. I'm wondering what to say. That your last your ship. Hello.
4: Hello.
0: Yes, sir.
4: Ekwale,
0: sir. Eh, baso rosuke mi arugbo ni mi. Eh, ten so rofi kwa so rosi girlfriend. Eh. Amo bila ta kribi anta. Amen.
4: Na koko na se ti ri popo wa na ni a je pe ni a ri wa mi ko se ti aton se gbogbo wa
0: amen
4: se re na o ko ni se re na ni
0: hm
4: gbogbo wa ta ni ibere olodun lopo
0: ibere olodun ni koko
4: e ki ji mi pe ka ti ni se to ti ra wa
0: hm
4: do ko gba ta ba ti ti ra wa ni ko ye ko ja siri kankan ti je pe la ma fi pamọ pelu ara wa nitori pe eni to ba ma sin ni iyin fara pamọ fun
0: to
4: olohun sa mo na wa
0: ami baba omo lo abi ese gan bi ati bon tin so lo na ni gbogbo asiko wa nlo die die sugbon eyin na sakesi gbogbo awon ti mo fara pamọ ti mo hello sir
1: e kuro le
0: o
1: Ọlọ́ ọpẹ lu yín o.
0: Àmì bàbá wa kí lorúkọ yín sà.
1: Àkẹ́jí ni láti airport.
0: Yes, sir.
1: Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
0: Àmì.
1: Àṣìṣe lọ́wọ́ àwọn méjèèjì lọ́wọ́. Ọjọ́ tí ọkọ àti ìyàwó bá ríra wọn. Ìyàwó bá sọ pé mo fẹ́ ọ. Tọkọ náà ni mo gbà oníyàwó.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìwé ìwọlé o. Ọ̀tọ̀ ló rún táà méjèèjì ó sùn jọ náà.
0: Àbí pẹ̀lú inú dídùn.
1: Ẹ kéjì. Bẹ́ẹ̀ bá ti jọ́ tí èèyàn bá ṣèyàwó. te ba ti to ba ti sun le oko nijo kan majuma o si ti juma
0: be ni
1: a mejeji o si ra le fun ra won
0: ko si ti juma
1: ngba ti o ba si si ti ju yen ma o ye ko si n ta ti pa ma fun ra wa na
0: bi
1: olohun ran wa lowo
0: so orun ti baba wa so o na ni o ba bibeli mu ti a ba sakesi ninu genesis 2 o ni awon meji si wa ni o adam ati fa oju oju osi ti won e ti wa ni o wo kan bayi hello akoko ti ko amora o
2: eku eto
0: e se sir
2: aduke oluwo ma rin lowo o
0: ami sir
2: o da kun nu awon kan to pe kan lonun ko ko ya do mi no to ya ba eni to ni yawo merin meta
0: I don't know what I'm doing. Omo nse baba ke loruko yin esi gbagbe oruko won
2: Adibara loruko mi lati tanke
0: ase baba won Adibara Olorun bukun mo dupe lowo gba won to ti gbe phone tan ki wa omo wa titi layo baba won mo lo abi baba wa ayopo ti nbe leruda be ni awon baba wa edo
5: ya ba mi dele
0: yes sir
5: drama
0: ese won ke loruko yin sir
5: e ku eto to ko ni lati le yan ko
0: o da sir
5: ari awon agbalagba ti fero dada eleyi ti o sele ti ore mi keke to je ni so ko to di pe o fe yawo re gba ni ko to di pe mari
0: akoko to nlo le fi sarin so on tori won tin seju
5: o di ra ile ye o de tin po die die ba to wa mari kan o de de mo amo wa advice de ko ko lo na ko lo ti yen na mo de to wa
0: ni
5: mo ti wa fun so te ba ri iwa ti nibi yen wu tori ko ri nkan to ko en ti
0: ko fe ko ko le ni
5: ko ri ti ju ti ora
0: ah
5: yo fo e ja e ta e ti awon agbara gba so o ku so idi meji
0: be
5: ni ta wa je pe pe awon fa di ro ri opo ni ni o mo je je je to mo fa te lo mi ni yen
0: elulu to fa ojo na ni ori ara e ni o si fa le ti o ba ipo ko fa se yori iya lo wa jeun ko won kan won ya fun
5: abi
0: olorun ni je ari aru yen baba wa
5: amen
0: e se adupe gan e mo binu akoko ti ku wa ni papa mora mo dupe lowo to lori telemu la ojo wa awon baba wa tan fi ogbo ori fi soro awon tan fodo soro gbogbo e na ja si ogbon mo dupe lowo yin te n gbo wa nile mo tun dupe lowo oko mi taye bamidele tori pe awon do fun mi laye lati wa bi mo dupe lowo Alhaji Tunde Bolure ati gbogbo odile won bẹẹni àwọn tí àjọ mọ ń wá bí lọ́yà Shina Michael babalọla tolu ayato àti wábí Lightafik ọmọ ní kẹ ṣe fún ìgbélárugẹ ètò yìí lónìí èmi délé abamidélé ni mò ń kí n pé kí n tó kí n náà jẹun fún nọmbà mi 070-3151-8368 torí ìgbà mi ẹ lè pè mí sí chọọchì yín tàbí àbáṣe kan èmi ó sì wá bẹ torí iṣẹ́ tí ọlọ́run fi ràn mí láti bí 34 years mo ti ń ṣe láti ìgbà kan rí náà ni 070-3151-8368 tó bá dìgbà mí ẹ̀ mọ̀ gbọ́ mi èyí náà lẹ́ mọ̀ gbọ́ mi èmi náà lẹ́ mọ̀ gbọ́ àbọ̀mọ̀pẹ́ o àníkú kankan o ó dìgbà kan.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Ọmọdé ọdẹ kì mọ́mọ́ náà yéye, àgbàgbọ́ ọdẹ kì mọ́mọ́ náà yéye.

0: ọ̀dà sọdún lájò
1: àti wà nínú wa ìlú tiwa làwa wà yìí o
0: ìlú tiwa làwa wà yìí
1: Jerusalem tiwa rè é
0: àdúgbò
1: ilé ọdún tiwa rè é
0: àdúgbò
1: ejú bẹ́ẹ̀ o
0: àdúgbò fọlọ́wọ́ ọba
1: ọ̀rọ̀
0: kẹ́kẹ́
1: ọ̀rọ̀
0: kẹ́kẹ́
1: ọ̀rọ̀
0: kẹ́kẹ́ àlàáfíà
2: gbogbo ẹ̀rọ kẹ́kẹ́ ni mo ń kó
0: ọ̀rọ̀ kẹ́kẹ́
2: bí mo ṣe ń kó lápá bí mo ń kó lápá
0: bí ọrọ kẹkẹ adúgbò fọlọrun ọba pé tọbẹ òní sílẹ ọbẹ tọdún yìí tí òní sílẹ kò ní sílẹ lọdún tó ń bọ láṣẹ
1: ọlọrun ọba
0: ọlọrun tó bu àṣírí tọdún yìí yóò bu àṣírí tọdún tó ń bọ ọlọrun lọba àṣírí ó fi sánmà bàṣírí ọrun ó fi yẹpẹ bàṣírí àlùmọ́nì inú ilẹ̀ yóò bu àṣírí mi àti yín kò ní tú láéláé
1: gbogbo
0: tí àṣírí wa kò ní tú lábẹ́ bó ti wù kọ́mọ àṣírí tá a fi ń jọkọ nínú ilé ń jà àṣírí tá a fi jẹ bàbá fáwọn ọmọ àṣírí tá a fi jẹyà fáwọn ọmọ àṣírí tá a fi jẹyàwó kò ní tú láṣẹ ọlọrun ọba ọlọrun ó bu àṣírí gbogbo wa láṣẹ ọlọrun ọba elédùà òní kọ̀dí àìmọ̀ ṣe sí wa a mọ̀ mọ̀ ṣe lágbára ọlọrun ọba ọdún iléyà tọdún ìyá ti ṣe tọdún ìyá àtúnṣe mi láṣẹ ọlọrun
1: àṣẹ ṣe tún ṣe àti ṣọdún yìí àtúnṣe mi sí àṣẹ ṣe tún ṣe
0: alábíà
1: adúpẹ́
0: adúgbò ọlọrun ọba òpómúlérọ ètò lórí ìkànnì dámọ́dé 8.5 fm àti balẹ̀ bàgẹ̀ lórí ètò òpómúlérọ
1: dòmí
0: orí ètò yìí bóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ bóyá kí n nà ń bẹ̀ torí àwọn ará òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá láti ilé bí ìyẹn wá láti amẹ́ríkà kọ̀ọ̀kan ní àárọ̀
1: òkú ni
0: àwọn johnny just come
1: àwọn tó ń tì mọ́ mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́
0: ọlọ́run ọlọ́run ọlọ́run torí títí wọn ẹ̀jẹ̀ wọn nà ń bẹ̀ torí ètò yìí lọ́lọ́run ṣe màmá gbé pastor and pastoress kalẹ̀
1: wòlí àti wòlíres
0: alájà àti alájà lọ́lọ́run alájúrẹ́sì lọ́lọ́run ṣe gbé wọn kalẹ̀ kan sórí ètò òpómúlérọ́ níbi tá a ti sọ nípa ọ̀rọ̀ ìdílé kídìlé olùtùbà kó lè túṣẹ́ torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ bí yóò mọ̀ nà bábá dápá abẹ ìtí ìlé bá ti tù ní mádùúgbò tò ní múlù tò ní mórílẹ̀-èdè tò bí ọba sì ti wá tò láti inú ìdílé wa wà láì rú àgbègbè bẹ́ẹ̀ ò ní bú torí ẹ̀ là lọ́lọ́run ṣe gbá wa kalẹ̀ pé kídìlé ó lè mọ̀ tùbà kó lè mọ̀ túṣẹ́ ṣe wá rí tá a bá ti wá yọ lọ́kọláyà ìbálòpọ̀ kúrò nínú tí ń jẹ́ ìdílé wà láì ìdílé ti túká torí ẹ̀ lọ́lọ́run ṣe ní káwọ̀ ọmọ tó àwọn èèyàn sọ́nà kí wọ́n lè mọ̀ tọ́ ọ̀nà sí ìyèrè ọ̀nà sí ìṣerere sì rèé ọlọ́run ṣe gbá wa kalẹ̀ a sì ń tọ́ ọlọ́run sì ń gbà fún wa adúpẹ́ fọlọ́run ọba adúpẹ́ lónìí babatunde azeez ọlọ́yẹ wà lórúkọ tètè mi lórí ètò òpómúlérọ́ rector náà àjọ wà nínú ìyẹn ọmọ bíi ni ọmọ ṣàlàyé ètò lábala lábala bó ti wà táwa bẹ̀rẹ̀ pẹ̀lú abala àkọ́kọ́ lórí abala lẹ́ẹ̀kejì tòní yìí èyí tẹ́ ẹ bá jára oko gan ẹ̀ ní fẹ́ mí sí ẹ̀ mọ́
1: ayé mi
0: ayé mi kò ní bàjẹ́
1: ayé mi kò ní bàjẹ́
0: ọmọ bíi dákun bá ń gbóhùn òkè látọ̀dọ̀ tiẹ̀.
1: ẹkún lẹ́la kára lẹ́ẹ̀rẹ̀ wà á kẹ́rù ọ̀nà kí wàá kú ọdún a kú ìyẹ̀dùn o ọ̀pọ̀ rẹ̀ láò ṣe lágbára lọ́wọ́
0: ọlọ́run àmì àṣẹ ọlọ́run ọba
1: àti ṣọdún àṣẹ mi láṣẹ
0: ìmọ̀
1: eku akébí eku ẹyẹ akébí ẹyẹ ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn bákan náà láti wá kí gbogbo àwọn ọmọ kéékèèké
0: fún
1: àyájọ́ ọdún àwọn ọmọ kéékèèké
0: tó kù lónìí
1: ewé wa ò ní dòkú mọ́ wa lọ́wọ́ òdòdó ẹ̀yẹ wa ni wọ́n ò ní rẹ̀
0: dànù
1: ẹjọ́ kò jẹun tó túfọ̀fù kò ní jẹ́ pin ìwà lágbára ọlọ́run káwa mọ́lé lórúkọ
0: jésù
1: ẹ ṣàmì ẹgbẹ́ tó àdúrà
0: mi kó dàbí
1: bá jámọ̀ lálẹ́ ń
0: jọ lọ ẹ
1: mọ̀ fọwọ́ yẹn ẹ mọ̀ fi bọ̀
0: ojú yìí
1: ọwọ́ yán ọwọ́ ọbẹ̀
0: ẹ mọ̀ fi bọ̀
1: ojú bẹ̀ abala méjì òun náà ló wà lórí ètò òpómúlérọ́ abala àkọ́kọ́ láti máa ń ṣe àgbéyẹ̀wò ohun tó ta kókó nínú ìdílé láàrin lọ́kọ-láyà torí ohun táwa wà lórí ètò yìí fún tọ́lọ́run fi gbé wa kalẹ̀ pé ẹyin ni inú mi dùn sí
0: ajé
1: àwọn sọ fún ẹyin ara lé pé ẹ mọ ọgbọ tí wọn
0: ọlọrun ló ní orí bẹẹ
1: làrú làwa ṣe wà ń bí
0: torí ọlọrun
1: kídìlé mọ bá a dàrú la ṣe wà ń bí kí gbogbo ẹ bá a lè tutù bí omi a fi òwúrọ pọn
0: jẹjẹjẹ
1: kó mọ sí jàgídí jà gan torí àwa máa ń sọ pé bínú ilé bá ti tò àdúgbò a tò
0: ọlọrun
1: àwùjọ a tò ìlú a tò ìpínlẹ a tò orílẹ̀-èdè nàìjíríà a tò
0: wàlá
1: kódà gbogbo àgbáyé gan yóò
0: tò
1: torí wọn ní ilé láti
0: kẹsàn án
1: òde
0: sẹta àwọn ẹlẹsọrọ
1: ẹyọ lẹtà tó bá ti wá mú wá síwájú wa pé ọmọ bíi ọlọyẹrẹ tó ẹ bá wa gbé yẹ
0: o ẹ bá
1: wọn wá kà lórí ètò
0: lẹrọ
1: e wa so iwoye tin yin lori e pe loju ti yin o bo ba je mi ni
0: nte mi o sire
1: o nte mi ma nso ni e to ba ti je pe mi gangan
0: bi ke ni
1: mo ma se ki se pe a tori pe oloye Sunday school teacher wa ni bo ba lo gbo pe mo so nkan ba yo pada bu mi
0: je sunday lojo se
1: awa paro nta le gba
0: olohun obi
1: ala le gba
0: e worun apadi
1: ori gbogbo awon ton fi letter sowo yo bi o
0: gidi
1: tori bo ba
0: do won da yin kule bayi won mo bi le
1: ri ojo bayi won wa mo ye gbogbo receipt
0: ori kunle le wa
1: won ta ba ti se won wa gbe receipt
0: jade won mo fo yin lenu
1: lojo tan se opo mu lero
0: e paro
1: to so bayi bayi lo
0: yeto e je buku ya
1: won wa so yin da adagun ina le mu ti e bore ni olorun mo jado na
0: emi omo ro maya agbegbe eko ja ma ni oluwa mi mo wifu
1: iwo ni olorun
0: ah oluwa mi awonu e lojo tan wi be ni
1: o be ni ko si pe omo bi jo
0: rara
1: ba mi ti ka
0: bo awonu e
1: ko ba nkan senu
0: mi amo ti kan senu re
1: yo koro lenu
0: ajo ajo yo koro ni
1: o ta ba ti le gba oni ka ma pe sori eto pe e o to ba je mi nkan ti mo ma se lele e jon tori olorun e ma je ka sira wa lona inu mi si ma ndun gbogbo gba pe awon letter ta ma nka nbi awon to ni letter ma npada pe wa pe ah
0: o ma bi
1: oloye
0: adupe o beeni
1: ohun tawon eyan so ohun teyin na so mo tele o
0: beeni
1: bayi lo wa pada se lo mo dupe lowo
0: yi asi lenu ope o
1: beeni
0: adupe
1: inu ti wa ma ndun si yen tori be eyan ba ko exam na yo bodo gba result
0: pe of course now
1: result wa re inu ti wa na ndun lori awon abajade awon letter yen se gan ni ani wa yin ti lagbara olodun gbogbo
0: yin
1: te n pe wa abala keji lati mani ki awon omo kekeke ki won lo
0: ki won lo to ki won losun
1: mo ti fe mari o si nbe
0: ko si ntokan
1: mo ti ni girlfriend o si nbe
0: of course no
1: mo ti ni fiancé o si nbe
0: of course no
1: awa ta ti wa ninu egbe rp
0: Responsible People's Party.
1: Party. Awa gaga ni abala keji yen wa.
0: Yo.
1: To je pe bi to ba ti ka wa mo ka mo. Se ka ma
0: gbese yen sun. Gbese yen.
1: Won ni ka ma
0: gbese yen.
1: La la.
0: Gbese yen.
1: Ti to to Olubukola omo bori owo omo bi lo ko mi. Iya bi ye.
0: Adupe
3: o le ti le worldwide.
0: So, ojo bo te lohun ojo na nu e ti gbo to e si ti gbo awa ta wa lori eto yi. A wa ma mu wa labala labala gege bo mo bi ti na nbe to ti salaye. E ma gbe ku nbe yen fi le nbe. Se e gbadun ototo ni bi ka si nkan. Eyin aroko, eyin na te ti bere je o. E ma gbe ku nbe ke le gbadun ototo ni omo bi ja bere latapo.
1: E ma gbagbe ati wa lori Facebook e lo darapo mo wa nbe. To ba ti ka data mo yin lowo bi o ba ka mo yin lowo eya to
0: ni. Eya,
1: eya tori omo bi
0: ọwọ ti ẹ
1: atọlọye
0: ọwọ ti kẹyin ọya tori ẹ
1: beyan ba ti pari eto ina ti mo ki wa pe eku mura ọsẹ to bo eku mura be ba wa ya data tori ti wa
0: ko
1: ba
0: wa
1: je
0: ko sun to buru mo
1: tori won ni yin yin ni
0: kẹni o le se ni
1: ku se ni mo ri e ya e ju be ba ti te diamond 885 tv diamond 885 tv e mo wo wa kete kete latori Facebook e ma comment gbogbo nkan ta ba ti ka oju teyin ba fi wo e mo ko sibe a ba yin ka jade lori eto
0: adupe
1: letter to won awon ajiwa ni asale toni arakunrin ni to ba je pe o nje bi igbese to ngbe ka so lori eto
0: to
1: won ni omo ta won ri gege bi omo ki sa won la won bi o sugbon iyawo awon lo bi omo yi
0: okay
1: won ni gba to omo yi ti wa ni kekere ni iyawo awon ti gbe wa sodo awon
0: bo
1: won ni pe ko ni baba
0: okay
1: baba to dash iya loyun o sa lo
0: o ti ya
1: awon wa fe
0: obirin oju ba ehoro
1: awon fe tomo tomo
0: tomo tomo
1: won ni leyin igba won no bi omo meta fun awon na
0: okay
1: sugbon omo yi la won ri gege bi akobi awon bo sile je pe obirin ni afa won to ba sumo awon tan mo awon diju diju
0: lati le
1: na ma mo pe ki se awon la won bi omo yi
0: okay
1: nipa ajosepo to jo wa laarin awon awon ni omo yi ti pe 24 years old o wa fe se wedding won ni bi osu mefa seyin sigba to ma se wedding ni iyawo awon wa ba won pe ah o mo dede buro baba omo yi
0: after 24 years
1: awon sati e won tinu awon ise bi gba pe
0: onitumo
1: onitumo sawon won ni pa bambari e wa ni wi pe omo ta won tinu lo school ta won se gbogbo nkan fun koda private university
0: to ti je eyan
1: lomo yi lo tomo yi ta won fi owo to won ni omo eyin ni lati ma so wi pe baba ohun to nse mo o mo bo se jomora sugbon iyawo awon so ni eti awon pe baba lagbaja o mo pe awon ohun ta won gbo mo niyan
0: okay
1: pe baba ohun gangan lo n fe ko joko ni joko baba lojo wedding o won ni awon gbo oro yi awon wole awon sun ekun kikoro
0: be so olodumo ja se lasan lati joy 24 years
1: o ko ti yan ba si furugbin adura be ni pe keyin
0: o jere
1: ayoka bo sile je pe awon mo pe ki se awon la won bi omo isugbon ah ah oni bi eyan se le gbe oro kale ta ma fi wo pe ah pe ko ni tumo be baba e na ni
0: sure
1: ki se awon la won bi awon mo daju daju sugbon bo mo se wa so bi gba pe awon oni impact
0: kankan ninu rin ajo aye re
1: ninu life e won ni bo de se wa soro yen ti awa awon so fun pe ah omo e lo so pe dadadadan pe ki daddy won ajoko ni joko
0: baba
1: won na won ni ku si problem pe gba to ye pe baba e ni ko ni tumo awon mo ti won na to bi fun mi awon na ma se awon kan ti
0: emi o si joko nbe
1: to da ti ma joko ni joko
0: baba emi o sa ni joko nbe
1: won ni ohun ta won a se re o ta won a fe ka ba won gbe ye o boya won se nti o da won ni malu meji la won ra
0: okay
1: koda all ta fe fi se wedding gan awon la won sanwo e
0: okay
1: awon ti se awon kan lodi sirisiri sikale fun omo e won ni ba won se wa ko gbogbo wu awon pada ni e
0: eh ni sori ibu
1: malu ta won ra kale awon ni iye ta ba fe munu e munu e e ba mi da
0: yoku pada
1: yoku pada owo all wi e te ba fe mu e munu e ba mi da yoku pada atawon kan mi tan ni pe awon ti fi owo se awon gba gbogbo e pada
0: ele ofo ta ti se ti to ge
1: awon si lo ragbon pali awon to rawon ma nwole awon ma njade
0: o mele ti won pe ni o to ge
1: na alubata ida won ni lowo ta won wa ita won tin ko letter isi mi won ni america la won wa lowo
0: o ti ku nle fun won
1: won ni gbogbo eyan wa npe awon pe ah awon mo daju o
0: ko ye ko se be ah ai ka mo ni o
1: koda igba ta won ti so won kan won po ju gbogbo nkan yin lo
0: a o lenu ju ba yen lo na
1: won wa gba gbogbo wo
0: ita ko gbo ju ni se wo le go ni
1: pe ko ye ko ri be o won na won wa so pe awon ma gbe oro e wa si
0: oro wa
1: ori eto
0: pomulero ka won gbe yewo
1: ka won morile ede nigeria ba won gbe yewo ba se nse awon mo wo wa ni ati ori
0: pe se n to n se so n koja aye o abi
1: atori facebook
0: abo won koja aye o n se dede na lo bo si 0916159101 loju opo opo tawo bi e gbo se nti baba yi se so bojumu abi o bojumu to call we off latodo temi o olodumo je asofo
1: gbogbo wo nkan
0: ti foyi ti to bayi gele gbogbo nti mo ti mo ti involve sinu kini mo fe gba nkan
1: mi yawo awon gan wa se pe lawon lori
0: pe elu e ka le
4: yo le yo wa
0: eh to sai
4: iya ni mo lo gba da
1: mi o gba ku eyan temi gan gan gan gan
4: a ja mi gbogbo ima kuku ja o
1: ami o ami o
4: eh ni jamere jamere ni o
1: ami ami ami
4: ami ele o kilo komla ti deja
0: a se o
4: a de ku ako odun muslim
0: odun re o odun re o
1: ami o
0: ami o ami o
4: amo lo ya mi mologo
1: eh
4: o agbo mi ko
1: ah o wa o wa o wa won anu fridge
4: eh ko ni ba le ke de ba je ya ni ba je seri oro te mara le yi
0: ni
4: atara o lo mo ju ku sa gbogbo wa o lo je da body
0: ami
4: seri baba omo baba omo ye na ni omo o oro to oro yi o ko da o wo lati ale gbadoke ni
0: okay
4: o lu amo ta ko wa se mo de like yi oko keji ye o ko ndo to jo mo je
0: seri
4: ko lo ti omo je
0: beni
4: o da ta fo ni je
0: beni
4: o ko te ma ku ba nbo a ma ta fun koni ye le
0: amen
4: seri baba to je mo gogo o se ku de ka to
0: to
4: o ye ko ba ja ko o ku ba ti sin ni ko be ta le ta ba lo tele si un gba kan ni o
0: okay
4: mi sa le pe yo mo o ye da e
0: ka
4: jo ken body ka jo memo ti e
0: okay
4: ti para ke le fe kele fe yo mi
0: okay se nkan ti baba yi wa se to gba gbogbo nkan to na bi to ba won se de yi to gba to si get out laarin won so ko buru ju abi ko buru ju
4: se baba ye to gba ye
0: eh
4: o ku de ka tu ko lo to lo ni o lo se ngu sugbe o ye ki ti le polorun pe
1: ko
4: pile kale fọlọrun
1: ni kan fi ja fọlọrun ja kan wa fọwọ le ran
4: o fi ko fi ti la fun ko fi kale fun
0: won all right oburu
4: baba oloye
0: eh
4: ta me lo jo so lo mo ni odi number yin e jo so lo fọlọrun ba
0: e ko se wu ko se wu number opo mu lero ti mo ma npe yi na ni ko send message si mi pe to sin olowo kerere o otan ni ma pe o lo ba pari
4: o ta ta ta ba mi o
0: se ta se problem elu e ka le o
5: hello
0: emo ka le lero
5: alo ye wa
0: baba laji ke
5: emi baba laji ke
0: lati ni oluawo oba losogbo
1: baba mi o
5: ajo de wa ko ni baje
0: e ase wa
1: mi o gba ku e
5: Emi náà ni gbọ́pọ̀ ẹ
1: o. Ami o, ami o.
5: Àpọ̀tun àkóyè tún àti nígbà ọdún àtàmọ́tọ́sẹ̀ mi.
1: Ami náà yà lá o.
5: Kò ní bàjẹ́ fún alágbára ọlọ́run.
1: Ami, ami.
5: Bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tẹ̀mú wáyé ọ̀rọ̀ ni. Ọkùnrin ó kú àmúmára, ọlá àmúmára, ó tẹ̀ já yá èèyàn dáadáa.
0: Tọ́.
5: Sábàgẹ̀mí gbogbo ẹ̀ ní ìgbà. Bí ọmọ yàrí ìpè ní ohun ọ̀fẹ́ rí bàbá òun níbẹ̀. Ẹni tó tọ́ ju ohun tó wọ òun
0: dẹ̀sí ohun
1: fẹ́ rí.
5: Lòun fẹ́ rí bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
5: Fẹ́ǹkọ́ wọnú ara wọn báwọn.
0: Bẹ́ẹ̀ni.
5: Àmì òfò ni.
1: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n gbà tí ọmọ wa di pé ọmọ ọdún mẹ́rìnlélógún
0: 24 years.
5: Lọ wá ní bàbá rẹ.
0: Bàbá àjọ òní tó ò rírí tó mọ̀ tó
1: ṣẹ̀dẹ̀ láàrín
5: tó ti jọ́lẹ̀ bí ìṣòbò jẹ́yìn láti ibi ọdún mẹ́rìnlélógún tó wá ní ni kọ́ wá jókòó kọ́ gẹ̀bí abẹ́tí ajá atẹ́gùn ni ó sì fi là ń lọ.
1: Bàbá Aláàjì kẹ́ mo ní kó yé máa bínú yé máa bínú mọ́ máa bínú.
5: Bínú bínú ṣe gbogbo tọ́ra màálù lọ ọ̀rà màálù mi mẹ́jọ ó ní wọ́n mú mẹ́rin wọn gbà mẹ́rin ilẹ̀.
1: Irọ́ irọ́ kò rí bẹ́ẹ̀ bàbá Aláàjì kẹ́ owó màálù gan ló gbà padà ó wá ní àwọn tó ń ti sanwó fún káwọn náà yọ díẹ̀ díẹ̀ nu owó yẹn. Gbogbo owó màálù ló gbà padà.
5: Àló tí ẹ̀fẹ́ ní Ọlọ́run. Gbogbo ọmọ ẹgbẹ́ ọmọdé wọn gbàgbọ́dà wọn lé báyọ̀ dàn yẹ̀wò. Bàbá òní yìí kọ́ máa pọ̀ sí màá sọ yìí. Ẹ̀gbọ́n wọn bá wọn yìí dáko
0: láti ṣàkóso. Ẹ̀gbọ́n wọn sọ. Àwọn aláàjì kẹ́ ti bínú tó. Adúgbò ẹ̀ṣẹ̀ bàbá ọjọ́ òní tiwa. Adúgbò ẹ̀ṣẹ̀ bàbá aláàjì kẹ́. Ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀
5: o. Adúgbò
0: ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀
6: o.
0: Ẹ̀mọ̀ ṣe wọn òpó múlẹ̀rọ̀ rẹ̀ lẹ́rọ.
6: Kálẹ̀ o.
0: Adúgbò ẹ̀ṣẹ̀ o.
6: Ẹ̀pẹ̀lẹ̀ sí akúrètò.
0: Ẹ̀ṣẹ̀ o.

0: Eyin menugun yen la pada jota si Oji oloji arede ya pada jote jara bian bian bian
1: Oda ga le gule ga mo pada sori eto bo mu lori ikani Diamond FM Adupa Olorun oba ejamo sele le sese lele to leto omo ba rector oju wo ni wo fi wo nti okunrin yi se yi awon yen si ti soro topo o won si ti fi orisirisi angle won ti fi mu oro yi ti mi na si reason pelu won lo to oju wo ni wo fi wo se nti baba yi se buru abi ko buru se won na le se to be abi won wo fi follow on gege bi eni emi
2: ohun ti baba yi se ko buru bibeli soro kan
1: Chloe
2: o so wi pe bi iya ti ri be ni omo re obirin ri
1: be gele ni won obi ku
2: se wa ri gbolo yi ni iya yi tele tori mo gbagbo wi pe ko si nkan ti omo yen ma se
1: ti o ti ya yin o ni mo npa re
2: ko de si bo se ma bu ye egbo ti ye o ni advice e pe ko gbe igbese yi
1: boya ko se abi ko mo se
2: now oloye nje ni believe pelu mi wi pe nigba ti oko akoko to japa o se se ko ma lowo lowo
1: okay
2: ko je pe oko keji yi ko ri jaje ju oko akoko lo
1: ben
2: nigba ti oko akoko wa pada pade iyawo won le jo collabo lati ma gba ki oko yen ma toju
1: of course
2: iyawo
1: of course
2: e wa gba bi gbo wi pe ti baba yo ba se dna test o su opo nkan lo lo
1: mo o se se ko ma je pe ohun lo la won mo toko
2: in that case pelu igbese ti iya ati omo gbe
1: lori
2: ajo mo won
1: eba
2: to ba je mi ni baba yen bi mo se ngbiyanju lati pada sa America yin awon ko lo se DNA test
1: awon mo to ku
2: ele to ba je temi nbe ma mu lowo lo
1: o ni fi wole
2: laye ele ti baba se temi ma yonde ma wa fun won lori ofe kan gege bi ele rara to ba je ile meta ni mo ni ayonde yo kan fun won
1: e lo ma gbe be
2: ma wa gbugbu ele to ba ku ma ta ma pa si loyin gbugbu lomo mi ti n ba wa ni kokan nu omo yen ma ta gbugbu nkan ti ba ku sile ma de ma lo sheri ti wedding ma mu gbogbo bi mo se ni 10% yen ni mo se ma se leyo ko kan
1: to si gbogbo o le pada
2: ma le gbogbo
1: iwo na o buru loju aye o
2: sa eni yo nga wo le mesi bawo re mi o ba
1: iwo ni o si ko ti ba mu bere ngba to pada wari oro o fi ba mu wari oro mo o wa
3: eto e gba bi omo bi
1: omo bi bo ni se ti baba yi se boju mu imoran wo lo si fe fun
3: emi o ti e ni nkan ti mo fe fun amoran ti mo fe fun baba yen sugbon
1: eba
3: awon obirin gender mi le mi fe ba soro
1: okay
3: sheri ko si nkan to bad ninu bi baba yen se ntoju omo yen lati le
1: lati le
3: sugbon mo ma like ajo sojo wa laarin en ti
1: won ni ajoro ni jejero
3: yes tori on de waju on de je on de yon da so sheri baba teyan ba ti mo pe o ko omo sile ko na ni omo ko ni digan komo yen ma je oruko baba yen lo mo change oruko ngba to ba ti change oruko wa mo pe okunrin ya mo pe okio I am the bona fide baba o le ma je mi mo bi sugbon ma mo pe ohun le ni enu oro for the fact pe omo yen je oruko baba ti e ki se wo lo bi e te so pe awon to ba sumo yin na mo tori won so fun wa nu letter yen pe omo yen change oruko pe oruko awon lo nje
1: nje won so be
3: so iru omo to wa so pe ohun fe ki baba ohun
1: ko pada ko wa
3: joko ni joko baba omo yen buku o le je pe agbe kale lo wrong
1: okay
3: se mo pe orisirisi idile leyan ti lo nfoko ti yan ti lo nfe yawo
1: beni
3: oro ojo ola ni
1: beni
3: won le pada fi soro si
1: gidigan
3: pe okay o se iwo ni baba ni se bojo wedding e se bi
1: oko
3: ya e lojo ko sha mo story e ni so connectivity kan ti wa laarin omo ati baba e won si jo nsoro daada ki
1: kini ti wa
3: ti iya yin
1: o je won ti tidy up lati lateyin
3: wa so gbogbo nkan yen to ba je pe won ti carry baba yen along ko ni ba won ni jafu iru bo se so pe iya yen kan yan leti awon pe kinikan kinikan yen tori pe baba yen na o ni interest mo pa awon olowo awon rayi oro radarada
1: oko bi ara si
3: orin irun
1: o wo pe kilo fe wa lo odo nti o je won anosun
3: you get so ka wa okunrin na ta fe ma gba omo to ka ma bere si daada pe se ko nse pe en to nso e yo dedede lo sokan oruko pe bye bye bye bye bye yo
1: ti o di ku lodo mi eyin ni sese won
3: se omo yin gangan o fe je ki mu gege bi omo so fe paro oruko so ko mi ni abi o kan fe ki mo ran baba re lowo lati toju e
1: eje ki nkan re
3: ye eje ki ajo so ma wa e ma je ki ife ko ma rubo wa loju lati le je ka maintain emi kini gap to wa laarin yen ka jo
1: ta fe ya elomo ewu na o mo won fe tomo tomo
3: iro o ajo so gbodo wa lori e baba to fi omo sile to dede lo e mo boya o ti pada e ti e mo boya a gbudo ojo so pe se ko n se pe ti baba e ba dede pada
1: je omo wa fo la le
3: omo odun meji lomo e ti mu ti gba ti mu ti n to bayi mo mo pe ki se mi mo bi soruko temi lomo e o mo je ni o
1: soruko baba re
3: abi se wa ti baba e gan ti jo se ti jo marry tele se ti divorce gbogbo ru awon asoye yen lo gbudo
1: wa nbe
3: okay so fa ti gbogbo yen wa si ta wa dede te wa ni kinikan baba omo ni baba omo mama je
1: on forever never
3: to ba ti wa so pe o fe ki baba on wa jo o gbudo ni bo se ma gbe
1: kale
3: ti o ni fi dun baba yen pe baba ele gangan ni baba mi o on wo ni oju on bi ni lo
1: o ni on bi ni o to on wo ni ni baba wi
3: so baba ele gangan ni baba mi sugbon ko ma dabi igba pe baba mi to je to de to je baba mi gangan tori pa ti reconcile ko ma dabi igba pe mi je ki won
1: recognize
3: lojo
1: tori
3: oro ojo la
1: mo se ni won waye ko mo joko
3: yes ko ma se pe en baba mi lo gbudo joko ni joko
1: to kere yo ma je arikogbon fun gbogbo awa okunrin ki kokobe latodo awa okunrin gbogbo awa patapata ta fe fe single mother gege bomo bi se salaye yi eje ala tori e la loro baba la ki ye ni
3: beyin
1: eja tete la lati bere ka mo budo bi ta ndorun la si tori pe opolopo lo je pe awon ni won to omo yi omo yi pada sanjo furu awon baba be leyin leyin reyin opolopo lo pada toru awon be to ko ru awon omo yi lo pada fe gbe mi won lori ile alaye la se pe kun ola ke si woru omo te nto ai ke yo to fe single mother kan ko wo ko to pase re daada tori n to ku nta ni isin olodun ka anu ni mu o pe single mother o da o tori pe mi o le so be ko gba enu mi rara lati so be rara mo so be sugbon eja se wadi eja topinpin e mo je ki fe orubo wa loju laarin awa atenta afefe igan eja lojo ni aso yi
3: oro to danmoran most of awon baba to de man fi omo sile o le je pe won lowo dani lati fi toju omo pe ka won lo hustle
1: beni
3: o na si wa oke
1: o wa pada igan le ma ni fe eya yi ko je pe won kan se one on one
3: exactly ko de
1: yo wa do la yo ma ri pa omo yi ni nje eyan yi to wa pada omo mi sha ni mo sha fe gba nkan
3: e kan dede sa
1: yo wa de loju
3: yo le gba who does that
1: yoro gbodo ma wa eyin obin na teyin na lawon omo ilowo e ma ni farabalẹ e si ma se gbianju ati ri pe laso yoro e ma wa huwa to je pe ko ni pada backfire lori awon omo te
3: eyin o
1: eyin obirin ni mo pa kiyesi
3: baba to wa duro ti yin
1: ko si nta awon omo yi o se te ni mo si
3: baba to wa duro ti yin
1: gba ti o da lai mo se loni
3: e gbodo foju olore gungi o is not a good thing
1: eyin te je pe ko si nkan kan njo to duo tiyin ko si laaro ko si losan ko si lale o duo tiyin ninu ojo ninu erun ninu oru o wa di igba to je pe ye ko na le so pe ara ise ti mo se ko jerere eyin wa nko awon omo yi si won
3: ko si yi
1: wala e ka buku re laye ati lorun
3: ko si yi to da to wi pe ko le ri eyan duro fun omo e pe ni duro
1: baba re re
3: ko si yi to da to
1: baba re re ko na si duro pe mi ni baba
3: ko de ri okunrin to le duro pe yes I am
1: ni baba
3: e the father
1: ku won ni wo pe baba yin wan school ko si tele lo pe mi baba
3: e mi ni baba
1: e ga de be ni mi daddy e
3: omo wa da
1: baba ni school o du yen emi ni daddy e
3: ah ko si yi to da to
1: da gbogbo ise eyin obirin ni mo fuju fe leyin na oro ẹrù tọ ẹrù ẹ gbogbo ìgbésẹ tẹ ẹ bá gbé ẹrù tọjọ ọla o torí ọrọ pastor Fatunde Gbenga yóò ní tójú bá se ẹrù ó béèrè
3: bẹẹni o
1: tẹrù bá se òjò ó béèrè
3: bẹẹni
1: ẹ tẹ ẹ bá rò pé ẹ lè lu àwọn ọkùnrin yìí kí wọn ó se kí wọn ó fi gbogbo ọjọ ayé wọn kí wọn ó fi sìn kalẹ tán kí wọn rò pé jèrè rẹ ẹ ní jẹ bẹ àdẹ́bí jẹ láyé ẹjẹ lọ́run ẹ mọ̀ bínú o tó òjò kò í se
3: ọkọ wa bayi ni ori eto tati ma ni ka awon omo kekeke ki won lo sun mo ti ni girlfriend mo ti ni boyfriend
1: o si nbe
3: eyin te ti si ninu egbe awa ta joko e responsible people's party e ma debe
1: mo lo be
3: won ma npele ni won debe won debe won pele
1: ni
3: so ti yeyin abala igangan la npe be
1: awon ti wa dati e mo
3: olorun
1: do ti ti erele
3: olorun
1: dati e mo
3: kai kai kai kai
1: dati e mo
3: kai kai kai kai
1: dati e mo
4: ori temi ye lo mo kan bale.
5: òpómúlérò ohun tó ṣàkàlà màgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀rẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bárò rẹ́ni bárẹ́ wọ́n dé mọ́ra lábẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹyọ lálẹ́ ayé já gbọ̀nboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankanka òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dáfi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera òpómúlérò ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè kókó lẹ́nu bùkọ́lá ọmọ borí owó ọmọ bíi àti bàbá Túndé Azeez Ọlọ́yẹwàn òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò òpómúlérò.
6: Ìbẹ̀rẹ̀ fẹ́ dùn ún o láàánú dùn yín lọ. Òpin ìfẹ́ ní kòòrò bí jogo.
0: Èyí mẹ́nu kò ẹ̀dá padà jọta sí. Ojú olójú arédè.
3: Pápá adájọ́ tẹ́jọ́ alábíyá.
1: Alábíyá.
3: Alábíyá.
1: Ọ̀dà alálẹ̀-ẹ̀tò ní nbo là ń lọ fún gbogbo àwọn ará oko tí wọ́n sì ń darapọ̀ mọ́ ètò yìí. Ẹja tètè máa rán ara wa létí pé lórí ètò yìí láti máa sọ fún àwọn obìnrin pé kí wọ́n mọ́ deny ọkọ wọn ní tọ́tọ́ sí wọn.
3: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ bá wá deny ọkọ èèyàn lè deny ọkọ rẹ̀ responsibly tó bá ní reason.
3: Ẹyọ.
1: Bóyá ara rẹ̀ ọ̀yá.
3: Ẹyọ.
1: Bóyá ó ní nǹkan tí ń ṣe.
3: Ẹyọ.
1: Ó sì gbọ́dọ̀ lanu sọ fún ọkọ rẹ̀ pé olówó orí mi ọrẹ mi
3: báyìí lórí ṣe mí
1: ọyá ó sì ti gbọdọ sọkì sígbà tọkọ bá ní kó já lọ oko lọsọsẹ wà ní pé ọkọ rẹ yọnu
3: ṣó ojú ń dùn ẹ ni
1: rárá
3: ó sọ rí pé ó rẹ mi ni
1: ẹgbọ gbogbo ẹyin tẹ ẹ mọ deny ọkọ yín ẹyin lẹ ran ọkọ yín lọ ọta ọmọbìnrin kan béèrè ìbéèrè kan ó lọkọ òun tó bá sọ pé òun ò ṣe ó ní yóò sì fòun lẹ ó ní ká láàrin ìṣẹjú mi yóò ti máa ran yóò ti sùn lọ ó ní ṣe kèsì pé nǹkan ti ń ṣe wa mo ní nǹkan ti ń ṣe ọ ti pẹ ẹ torí pé ẹni tí bá ti fi ọlẹ tó ní ọfẹ tó lòun fẹ ṣe tó ní kò sáàyè tó fi ọlẹ ti ń ranu láàrin ìṣẹjú méjì ó ti lọ ń tura ẹyin fúnra ara yín lẹ ń fọwọ ọkọ yín
3: síta o ṣọọbù tán kọjá sí fúnra wọn
1: tọ ẹ
3: àwọn anìkẹ ẹ sí ṣọọbù
1: ẹ wá ní kò sáàyè
3: ẹ wá tipa ẹ wá fi kọkọrọ pamọ
1: ẹ kọkọrọ pamọ
3: ta ló fẹ́ bá yín rajà
1: ẹwọn kan sì sí ṣọọbù síta tí wọn pè é ṣe ẹ máa bọ ẹ máa bọ
3: anu rẹ ló ń ṣe mí o
1: àwọn kan wọ ṣọọbù àwọn kan ò ní padà wálé mọ
3: wàláì
1: la ṣe pé táwọn ọkọ yín tí ó gbọdọ nídìí tẹ fi gbọdọ sọ fọkọ yín pé orí báyìí o
3: bẹẹni
1: tóun ó sì ní understanding pórí bẹẹ ó mọ pé ẹ ṣe èèyàn bẹẹ
3: bẹẹni
1: ṣùgbọ́n tó bá ti wá díje gbọmọgbọmọ tó di ojoojúmọ ọkọ yín ó padà gbé géèmù ẹ lọ ọta o
3: àjẹ
1: yàtọ̀ sí pé tí wọ́n á ń fọkọ yín ṣe ṣé ẹ rí ká máa sùn gbalaja ó ti sún àwọn okùnrin.
3: sùn gbalaja sùn gbalaja sùn gbalaja sùn gbalaja sùn gbalaja sùn gbalaja ti sún wa ó ti sún wa
1: ó ti sún àwọn okùnrin o torí pé nǹkan ti yàtọ̀ láyé ìgbà kan jò ní kò sí fóònù bẹ́ẹ̀ ọ lọ ìkó yóò ti dé kókó tó mọ̀ pé tó ń wa lọ òsín
3: ní wọ́n
1: ní ìsìn yóò ti pọ́n tọ̀ ṣé kí n máa bọ̀ àní ọ̀ máa bọ̀ nǹkan ti yàtọ̀ gbogbo nǹkan ti ṣéǹjì láti jọ àwọn tí ń ta búrẹ́dì yìí máa ń lọ bẹ́kìrì wọ́n lọ ra búrẹ́dì
3: ní ṣùgbọ́n sì
1: ní àwọn ní bẹ́kìrì ni
3: wọ́n gbọ́ wá bá wa ń lé ní
1: ọ̀la ọ̀la kẹ́ ẹ gbìyànjú ẹ kú òní sùn gbalaja ẹlòmíì ó tún wá sùn lẹ́bi lọ́gọ̀ vudu tí ọkọ̀ ó fi ṣe tí ó ṣe kò ní gbin kò ní dún
3: náà ringington
1: no vibration
3: ṣé
1: nǹkan ṣe yín ni irú kílẹ̀ yìí fẹ́ yàǹtìyín ẹ ní ringington ẹ ní vibration sẹ́yìn ò gbúrò pé fóònù ti wà ń gbòòrò
3: ni
1: irú ara oko òlu ìbò lẹ́yìn bí fóònù ọ̀bá ní ringington yóò ní vibration china phone go ní vibration yóò ní ringington ó tún ní speaker pa ọmọ tuntun
3: ala
1: tatata
3: ri
1: ẹ wa jẹ ring ẹ ni ringington ẹ ni vibration ẹ ni kankan irú ayé wo lẹ wa wa
3: àsìkò
1: tí wa tó láti pàwàdà báyìí o. ke change ke yiwo omo lu ke yiwa pada ke do omo lu abi
3: eyo
1: e gbodo mo kara masiki epon ti won ba tin ju si ke ina omo han bi won ba tin ju si ke ina omo han ko si tori ba mi o awon kan ti wa nta
3: e mo ko mara
1: e mo ko mara
3: e mo ko nkan mara
1: e mo ko mara
3: e mo fi gbogbo owo ko
1: e mo ko ni kiko gidi
3: e mo gbegbegbe bi igba teyan ba
1: fe ke yo ke pon gidi o
3: e mo kara masiki e eyan mo ka mo siki e
1: gidi
3: e fi gbogbo owo ko lai e gbe legbe egbe e gbe legbe egbe
1: e ka ma siki e po o se pataki e ikanu lo dindi
3: okay
1: e ma wo ngba te ba wa nkara masiki yi ke se positions ngbalaja yi nikan
3: be ni
1: be ba ma se ori eto ile ti ko akoko ni pe e make sure pe e we gbogbo abe mo mo to ni to
3: ni yo
1: akoko nu
3: ti o ni mo ku ri ri
1: ti o ni mo ku ri ri
3: ti o ni mo jala la la la
1: jala la la
3: ti o ni mo gba
1: Rules and regulations.
3: O gbudo mo gba.
1: Gboro gba. Bo ba ti mo to ni se ori se ri ko si game te le play. E je wa kokko yoyo kan si yin. E le be latara ruku.
3: Eh.
1: Fun awon ti won awon to je pe ti won ti beto yi mule ti mo pe. Won ti mo ru game tan
3: play. Ruku ruku koyin. Koyin si mi go go. Gogo. Gogo la ne koyin si mi ko gogo. Ah,
1: aje
3: abi ese.
1: E le be lati ruku.
3: Koyin
1: si mi ko gogo. Bere mu toro. E bere lati se ri ko si okunrin ti won fun ni ruku. Tun go ni mo pariwo pe ah mi mo na gbe mi nibe ah isa o gbe mi nibe sarira o gbe mi nibe sarira o gbe mi nibe sarira o gbe mi nibe
3: o cheri ikubo tun wa ni o mo ni ah o tun ni mo ku o ah
1: o ma bi o le ma be bi ta kunrin ma wa la wa aye
3: ah
1: ani meji aye atorun lokunrin ma wa
3: ah
1: agbede meji aye o
3: wa aye
1: ah mo kun ba ori to kun ba ndari bo ti omo dun bi mo lu ni
3: mi o pariwo mi o pariwo aki lo
1: lati e kara masiki e se ri be ba ti sapile fa won kin awon oko iwon ba ni won le lo ta mo
3: be ni
1: iwon ba ni won le ma wo fofo kiri mo
3: aje
1: te pe yin ba de te se sugbalaga to mo kan won ta to fun ni bere mu toro to fun ni koyin si mi gbogo to fun ni ruku e wa ro pe yo pada wa soro yin sodo ti te se
3: iye na pe ni baby mi lai lai kojo
1: ah kojo
3: kojo
1: kojo wallahi o su mata o le mo fi lo yin inu yin na mo dun pe koko oko mi o ti e si mi laso ko ba la mu ah tin da won kan
3: la ti get ye
1: aje ke si to fura wallahi won fe fo
3: bi o ti gboju owo re lo re
1: ilo ndi ero awon se ra won sale kan tun wa wa te tun le se be ba ni bed to ga bi table tin be waju ni be ba ni be facebook e ya yo mo du to po eh wa je ki ti be ri yin ba da e je ki yawo yin su sori bed yen kese ni ile e fa si
3: yen won de ni bi mo ma ku si
1: o ni
3: o ni o ya mo ma de
1: le o ni se omo bi
3: ni bi mo ma ku si o ya mo ma de le
1: pa yawo ni se ti bed ese kan re omo be ni ejika yin ese kan to ku omo be lele te gba wole nu o eyin o wole ba won
3: laye wole si mi lara
1: aje
3: eh
1: yo wole kan le
3: iye na pe ni o ya ri bo
1: ribo
3: ribo
1: gbebe eh bensin
3: ri mo
1: o se ri run ta un wi be ba n se fun oko yin ojo meje yo mo ran tin te fi jeje se
3: aje
1: ojo mendogun yo moran tin te fi je dogun se
3: aje
1: mo bi so le fun mi bi ti jo ni
3: aje
1: a wa so fun bo le se ran tin ti ta nta npe e mo se fa won oko yin re ki ti won o le mole
3: nta
1: npe e mo se fa won oko yin re ko ju won o le gbe bi
3: kan
1: e ba n se fun won ta won gan ri pe n to wa nta gan ogbona to yin ah ah won o bi yan ku ko se n tori n to da ti o ni feran re
3: walai
1: e wa gbo n tori olohun labe e bo ti won ko ri labe e bo ti won ko mo e se gbianju e pa awon iwa ka mo sun balaja ka mo ro aso ka kiri nu le ka mo pa sibo sibo e pada e pada e kara masi toko yin ba n ba yin lajo se po e gbianju vibration e gbianju ringing tone ki si ko e kan subo lojo ka le ke da
3: bayi ni
1: o yo won wa dera le
3: fe le bu ni mo su ai wa ma o oko mi go tun mo fowo mu laya pe so se mi
1: so mi se mi se so
3: to ye ko ko every energy ko fun ni energy ko fun ni vibe
1: that is it
3: asewo vibes
1: godo wa vibes godo wa
3: vibes iyawo le godo wa
1: godo wa
3: gbogbo e lagudo ma do papo
1: iyawo le to ba
3: lo agudo ma lo papo
1: ohun ni asewo vibes o ti soko re
3: ni je ba re ni
1: gbogbo iyawo godo ni asewo
3: vibes
1: ti o mo jure laarin won atoko re to ko to ko re o ti wo pe ah omo lu abi niyawo mi oju aye
3: ibo lo tun si ko kini jam de
1: telling you
3: aya mi ibo lo ko kini
1: si to yawo mi loju aye
3: ibo lo tun si ko kini jade
1: awon ni
3: be ni
1: omo lu abi niyawo mi loju aye asewo ni loju orun
3: no ko mama so pe ni ilu le o
1: ni asewo
3: mi
1: asewo ni
3: asewo ni
1: asewo ni wa
3: sugbon ni ta
1: omo lu abi
3: eyan obirin rere
1: eh
3: eh

0: kò possible kò mọ̀ gbéra
1: ìyẹn ni wọ́n ń pè ní dánwò tẹ́ ẹ bá dánwò bí ọba ríbi ẹ pè mí custard èmi ni mo wí bẹ̀rẹ̀ fún ó yẹ gba nọ́mbà ìkẹ́ tó mọ̀ lọlé tẹ́ ẹ lè fi gbogbo ta wíránṣẹ́ sí ilé yìí o 08 10 6 7 4 6 7 4 7 5 7 3 7 5 7 3 08 10 6 7 4 7 5 7 3 7 5 7 3 lálẹ́ yìí ní ìsìn àṣẹṣẹ ṣàwẹ̀ tán ni àṣẹṣẹ ọdún tán ni ọdún sì lọ lọ́wọ́ ni kí máa wí ọdún kan ò tí ì tọdún lọ lọ́wọ́ ni bọ́dún ti wá ń lọ lọ́wọ́ ìta àti jẹun ọdún tá a ti ṣe gbogbo fàájì lálẹ́ yìí ẹjọ́ wọlé ìwẹ̀ lọ kẹ́ ẹ̀ ti sùn kẹ́ ẹ̀ tún jọ jìjì kẹ́ ẹ̀ jọ lọ sẹ́pẹ́ ẹ̀ bomi sára kẹ́ ẹ̀ jọ bomi sára nǹkan kan bá kán ẹ pè mí custard
0: ọlọrun
1: nǹkan kan gbọdọ kán
0: bí kò bá ti wá kán ẹ nílò àyẹwò
1: ẹ nílò kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí nọ́mbà

sati ẹ kò tún bẹrẹ ikẹ kọni pẹrẹwu. Òpómúlérò. Òpómúlérò. Ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹkẹ débi pé ọ̀pọ̀ ló ti rú là ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúlérò. Ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀rẹ́dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀. Ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí. Tọ́pọ̀ òsì rẹ ni bárò rẹ ni bárẹ. Wọ́n dé mọ́ra lábẹ́ ló bá dínà tó mọ́ wọn lọ́wọ́ po. Òpómúlérò. Èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹyọ lálẹ́ ayé já gan boro. Fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká. Òpómúlérò. Àsọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀dá fi kọ́gbọ́n. Láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday. Lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò. Ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì. Wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu. Bùkọ́lá ọmọ borí owó ọmọ bíi àti Bàbá Túndé Azeez Ọlọ́yẹwà. Òpómúlérò. Aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS, WhatsApp message, WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò. Òpómúlérò.

fẹ́ràn ẹ̀ sílẹ̀ ó fẹ́ràn díẹ̀ sílẹ̀ ní baba láti ká sáwọn gbó dẹ́dẹ́dẹ́dẹ́rù ó lọ igbó nílé yìí fádà ẹ̀ ò dájú ọ̀dọ̀ nílé yìí fádà ẹ̀ ò dájú igbó nílé yìí mọ́dà ẹ̀ ò dájú ò dáre. Àdìwọ́ abẹ́rẹ́ kúrúmọ̀ yá yìí, èjì wà nú èjì, èjì ìjì sòrò. Tó bá wọn padà tóbi ní lọ́mọ ni, ẹ̀gbọ́n mọ́ lùjà bí lẹ́gbàá láàbẹ̀. Ṣìbàbẹ̀ náà dọ́dọ̀ olú òbẹ̀ lọ́jọ́ sí.

ọmọlẹ́rùlé mẹ́ta tí ń pera ẹ̀ lárílẹ̀ yan kọ́ńtà níbo ni ó yan sí bàtà ìgbìyànjú àdèmí ó wá sọ fún jọ̀bọ̀ kan ọkọ̀ ayàn sílẹ̀ bẹ̀rẹ̀ o ilé ìfadà ẹ̀. Ẹ̀bá bèrè lọ́wọ́ lọ́tẹ̀ níjọba alákan wọn ti ń ṣe kókọ̀ kí ni wọ́n dà wọn ò dá nǹkan kan bólórin máa bá di ìwẹ̀ wa gbọ́ kì í ṣe irú ẹ̀ lágbòrin kọrùkọrù mú bí imú òun dáàgò.

àbí wọ́n wòye láti jẹ́. Wọ́n láwọn aláàjì sí, wọ́n pariwo ẹnu, àwọn fẹ́ sílé, àwọn fẹ́ joyè. Ẹ bèrè lọ́wọ́ ọlọ́tẹ̀, òye kí lẹ jẹ́. Wọ́n lọ dákẹ́tẹ̀ sórí, bí mọ́là. Ọ̀rẹ́ mi tán ló fi ẹ joyè. Wá sọ ọ̀bájì òkú kọ. Ìwà kú arágbá nírèwọ̀ rẹ̀ sẹ̀. Ìwà bẹ́tẹ̀ nírèwọ̀ rẹ̀ sẹ̀.